0: fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo gbàdúà ní àárọ̀ yìí ní wákàtí yìí. Mo fi gbogbo ọpẹ́ àti ògo àti ọlá fún ẹni tó dá ayé àti ọ̀run. Ọba tó ní kí bẹbẹ ó máa bẹ, ọba tó ní kí bẹbẹ kó má sí mọ́, alánà ọ̀fànà, onígẹta ọ̀fìjẹta, agbára tó ju gbogbo agbára lọ, ọ̀rọ̀ kan ṣoṣo tó kárí ayé, ọba tó ń jẹ́ àmì, tó tún ń jẹ́ àmì, Ọlọ́run alágbára gíga, agbára gíga ní Ísírẹ́lì, agbára gíga ní Jákọ́bù. Ó sọ̀rọ̀, òkun gbọ́rọ̀ rẹ̀, ó pín yà sí méjì pẹrẹgẹdẹ. Ọba tó ní gbogbo agbára lọ́wọ́, ohun rẹ̀ ni máa ń fagi Kédárì ya, ohun rẹ̀ ló máa ń mú káàbọ̀ àmọ̀rí kó bí wẹ́rẹ́, ohun rẹ̀ náà ló mówó jáde lẹ́nu ẹja. Agbára tó tẹrí gbogbo agbára ba ni, òun ní àkàbà gògòrò tí gbogbo ayé ń gùn débi ògo. Gbogbo ẹni tó tún jí sí mọ́lẹ̀ ọjọ́ òní lọ́sẹ̀ tuntun, ẹ bá ń ṣe kábíyèsí Elédùmarè. Gbogbo ẹni tó jẹ́ pé òun ló ń wóúnjẹ fún yín, ọba tó ń fún gbogbo wa lóúnjẹ. Bẹ́ẹ̀ mi ṣe tóbi tó yóò jẹ láàárọ̀ yìí, bí kìnìún ṣe lágbára tó yóò jẹ láàárọ̀ yìí, pẹ̀lú bó ṣe ń fẹ́rin mi lóúnjẹ tó ń bọ̀ gbogbo èèyàn. Síbẹ̀síbẹ̀ kò gbàgbé èrà tó kéré jù. Ẹ wá bá ń ṣe kábíyèsí Olódùmarè. Ọlọ́run Ábúráhámù ni mò ń pè o, Ọlọ́run Ísáàkì ni mò ń pè o, Ọlọ́run Jákọ́bù ni mò ń pè o, àná mi àti òní mi ni mò ń pè o, ọ̀la gbogbo wa ni mò ń pè o. Ẹ bá mi ṣe kábíyèsí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ lọ́lọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé kìí ṣe òkùnkùn, gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé onìkan lálágbára jùlọ. Ọlọ́run tàwọn mìíràn igi ni, Ọlọ́run tàwọn mìíràn ère ni, ṣùgbọ́n Ọlọ́run tó ni gbogbo ayé àti ọ̀run, ọba tó ni gbogbo agbára lórúkọ rẹ̀. Ẹ bá mi ṣe kábíyèsí Olódùmarè. Yorùbá pé ní Olódùmarè ẹni tó ni gbogbo odò nínú àrè. Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísáàkì, àtọlọ́run Jákọ́bù, Ọlọ́run èmi Kélẹ́bù Ọládìran Olúlàdé, agbègà láàárọ̀ yìí, torí orí ọ̀fẹ́ tó tún fún wa, orúkọ Jésù Olúwa ọpẹ́ wa, ọba àwọn ọba, ọba tó tọ́jú ohun gbogbo síbi tó wù. Ó sọ fún Mósè, ó ní èmi ti tọ́jú àparò tẹ́ jẹ. Mósè lébi ń pa wá afẹ́ jẹran. Ó ní Bíbélì sì sọ wípé afẹ́fẹ́ kan sì fẹ́ láti ìlà oòrùn wá, ó sì kó àparò láti inú òkun. Sàparò ń bẹ nínú òkun ni, ìbẹ́jà ni máa ń wà nínú òkun. Bàbá mi tó máa ń tọ́jú nǹkan síbi tó wù, ó ní ìwọ lọ sínú odò kó o lọ mẹ́ja wá, kó o mówó tí wá ń bẹ̀. O sọ pé kó lọ sí báńkì. Bàbá mi nínú omi lèmi kówó sí lẹ́nu ẹja. Kábíyèsí Elédùmarè, ọba tó tọ́jú nǹkan gbogbo síbi tó wù. Elijah ló fẹ́ jẹ lọ́jọ́ kínní àná. Bàbá mi sọ wípé àwọn ẹyẹ máa ṣebẹ̀, wọ́n máa gbóúnjẹ wá fún ọ. Bó o lẹyẹ ṣe ń ṣebẹ̀ lórí igi? Níbo ni a ti rẹran tí a dín wá? Níbo ni a ti rákàrà? Ta ló ṣe ẹ̀wà fún wọn tí ẹyẹ fi gbóúnjẹ wá fún Elijah? Bàbá mi tó tọ́jú nǹkan gbogbo síbi tó bá wù, ó tọ́jú oyún sínú wúndíá tí ò mọkùnrin kankan rí. Alágbára gíga, iná tó ju iná lọ. Bó bá wù, a gbé nìyàn ga. Bó bá wù, a gbé nìyàn sílẹ̀. Ó sọ lọ́jọ́ kan àná, ó lóun lè lọ sórí àkìtàn. Òun sì mú tálákà lórí àkìtàn. Òun ní kó wá jókòó lọ́dọ̀ àwọn ọba aládé. Gbogbo ayé wa máa sọ pé ẹ̀sà tálákà mọ̀ ni, kò mọ̀ léèyàn. Ó ní n tí ó wù mí láti ṣe nìyẹn. Tó bá wù, ó lè sọ bàdẹ̀rú. Tó bá dẹ̀ tún wù, ó lè ṣerú dọba. Mo gbàdúà gbogbo ẹni tí ń gbò mí lónìí lórúkọ Jésù. Ọba ni o, a ò ní sọ ẹ dẹrú láyé. Bó bá wù, ó lè sọ àgàdo ọlọ́mọ. Bó bá wù, ó lè jẹ́ kẹ́ni tó ti bí mẹ́fà ọmọ ní kankan mọ́. Àbẹ́ẹ̀ rí gbogbo rẹ̀, bẹ́ẹ̀ bá ti ẹ̀rí. Ẹ rí n tó ṣẹlẹ̀ nínú ayé Anna àtọrógún rẹ̀. Bí Anna ṣe ń bímọ, bẹ́ẹ̀ lọmọ orogún rẹ̀ ń kú. Títí tí orogún rẹ̀ fi wá da láì lọ́mọ láyé. Tí àgàn tá a pè lágàn tó wá dọ lọ́mọ méje. Kábíyèsí Elédùmarè, ọba tó ní gbogbo agbára, ọba tó lànà, ọba tó lónìí, olóòní ọ̀fọ̀ní, ọlọ́la ọ̀fọ̀la, ọba tí gbogbo ayé ń bọ, ọba tó ju gbogbo ayé lọ. Bí Mùsùlùmí ọba sọ, wọ́n á pè é ní Allah. Bí Kìrìsìtẹ́nì ọba sọ, wọ́n á pè é ní Ọlọ́run Àwámáridì. Bí àwọn oníṣẹ̀ṣẹ̀ ọba sọ, wọ́n á dárúkọ rẹ̀. Àwọn náà pè é Elédùmarè. Ọlọ́run kan náà ni gbogbo wọn ń tọ́ka sí. Ṣùgbọ́n bàbá mi ló rán mi sí ọ láàárọ̀ yìí. Gbogbo ẹni tó ń sàmì lórúkọ Jésù, ipò ọlá tó wà, a ò ní sọ ẹ́ dẹni lẹ́lẹ̀. Gbogbo ẹ̀yin Soldier of Christ pátápátá, ọjọ́ Monday o ní ìpàdé Soldier of Christ ní orí òkè No More War ní ìlú Apatẹrẹ. Àwọn wo la ń pè ní Soldier of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ, orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn. Gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè No More War nílùú Apatẹrẹ. Gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Iwo Road. Tẹ́ ẹ bá ti dé Iwo Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji. Ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ, orí òkè No More War ní Lagelu. Ẹ bá ti sọ̀kalẹ̀ ní Apatẹrẹ, ẹ ti dórí òkè. Ẹ kàn bèrè Bàbá Eke 47. gbogbo aye lo ti mo be aro ojo monday ma bo ago mesan si agogo mejila o ma ni agbara loruko jesu yo dara fun o nto nla koja yen o bori e o lanfani ati ri mi emi ati e o jo soro a o de jo gbadura papo oro re yo de di testimony jesu oluwa wa
1: amen
0: mo de la aro yi telu majemu olorun mo gbadura o gbogbo emi olohun o so e di aborisa gbogbo emi to lohun o so e di atele okunkun leyin loruko jesu loni emi yen pada leyin re ni ose tutun yi mo gbadura omo olorun mo gbadura fun bibeli wi pe inu sam 16 nigba to de fa so o ni ibanuje awon to nto olorun miran leyin yo po to ibanuje awon to nto olorun miran leyin yo po to gbogbo agbara to so wi pe ko ma to olorun miran leyin gbogbo agbara to ni ko di aborisa gbogbo agbara to ni ko pada leyin kristi mo gbadura loni agbara yen teri baba yi gbogbo emi to fe so e di dakuda laye mo ma wo awon ranse olorun mi o lo gbagbara okunkun to lo fe keru opo church ma rerin agbara olorun to le lo 1% nbe nko o ni agbara olorun o mo pataki e o mo wulo re o lo teri ba fokunkun ngba te se pe eyan ni awon opolo mo gbadura o gbogbo agbara to fe so e di tokunkun laye agbara yen ko teri ba loruko jesu o ni di tokunkun loruko jesu o ni di tokunkun egbo ose yi oluwa ni ki n ba emi dile egbe owo yin ni aya yin gbogbo eni to n gbo mi ofa dile o ya ko jade lara re ofa dile ofa fi akoko eni sofo ofa dile boya ko ye yin sa ma do ni bo titi o lo n lo seko lati ilu ibadan o ji o ni daji kutukutu o fe sare de lu eko sugbon bo se n lo bo se de to gate ari loju ese taya re fo yo taya jo tabi ki ma to se overeating esa en to ti jade nle lati daji o laye mo to n ba laarin titi ko ti debi to n lo ofa dile ti ba enikan sami ofa dile ti ma n fi akoko eni sofo lo sẹyin o ya ko jade lara re gbogbo ẹni tó ń gbòhun olúwa lẹ́nu mi èmi sọ̀rọ̀ mi ò dasọ èmi rán àṣẹ mi ò dáràn mo dúnà májẹ̀mú olúwa ọ̀rọ̀ agbára ní ń jáde lẹ́nu mi ọ̀rọ̀ àṣẹ ló ń jáde lẹ́nu mi mo gbàdúrà agbára tó kùkùn lò láti fi dá ayé rẹ dúró agbára tó kùkùn lò láti fi wéṣì ọjọ́ orí rẹ láti fi wéṣì ọ̀la rẹ mo wí lónìí o gbogbo agbára náà ó yà kó tẹ̀rí bàbá yìí ilẹ̀kùn tí ọ̀tá tì ó yà mo lọ nínú agbára olúwa ilẹ̀kùn yẹn ṣí ó sàmí ilẹ̀kùn yẹn ṣí ó sàmí ilẹ̀kùn yẹn ṣí lórúkọ bàbá ilẹ̀kùn yẹn ṣí lórúkọ tọmọ ilẹ̀kùn yẹn ṣí lórúkọ tẹ̀mí mímọ́ ilẹ̀kùn yẹn ṣí ẹgbọ́ o agbára tó lòun ó da ayé rẹ dúró tó lòun ò ní jẹ́ kó o débi tó yẹ kó o dé lórúkọ jésù agbára yẹn fi ayé rẹ sílẹ̀ ẹ̀mí tó fẹ́ sọjọ́ ògo tó fẹ́ sọjọ́ ọdún ẹ̀kún àwọn àánú aeroplane lọ́jọ́ kan gbogbo èèyàn ti wọlé ìrìn àjò yá aeroplane wọn pa ilẹ̀kùn dé wọ́n ti àná sí o wí pé kẹ́ ẹ jókòó dáadáa aeroplane wọn pa ilẹ̀kùn dé bẹ́ẹ̀ ni wọlé wá dán ní Mr. Kunle Olaosebi kan can you please rise up wherever you are Ronald dìde tẹgbọ́n inú aeroplane wọ́n bá ní please can you come down we want to have interaction wọ́n fẹ́ẹ́ bá sọ̀rọ̀ kan ẹ sà ọ̀gbẹ́ni yẹn sọ̀kalẹ̀ nínú mọ́tò ó sọ̀kalẹ̀ nínú aeroplane o ó fẹ́ẹ́ dé kòde ó fẹ́ẹ́ dé kòde bí eré bí àwàdà aeroplane palẹ̀kùn dé ẹrù ẹ̀ ń bẹ nínú aeroplane o aeroplane gbéra wọ́n ti já arákùnrin yìí lẹ̀ ogun wo rèé ogun tó dọ́jú ayọ̀ tó dúró jẹ́ ìwọ màmá yìí lórúkọ jésù ogun yẹn lana láàárọ̀ yìí ogun tó dúró dì ọ ní ọjọ́ ayọ̀ mo wá láti súre fún ọ ni mami mo wá láti súre fún yín dádì mo wá láti súre fún yín torí mo mọ̀ pé àdúrà ní ń gbà agbára kọ́ lórúkọ jésù ogun tó dúró dì ọjọ́ ayọ̀ yín lórúkọ jésù ó yá ogun yẹn lana láàárọ̀ yìí ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa lẹ́nu mi láti ìṣẹ́jú ìlọ ẹ̀mí afara sínú kú ẹ̀mí afara sínú kú akọ aláǹgbá ó máa ń lérí ni a ló ń fẹ́ ṣe báyìí ó ń fẹ́ ṣe báyìí bọ́ tí ó fi kú ò láyé kì í rí sí ẹ̀mí tó ní kó máa dára nínú ṣùgbọ́n tí ò jẹ́ ọ dára níta lórúkọ jésù lónìí ni o ẹ̀mí yẹn fi ayé ẹ sílẹ̀ lónìí ọjọ́ ajé mo pe ire sọ́nà rẹ mo pe àánú sọ́nà rẹ mo pe ìyanu sọ́nà rẹ mo pe ìgbéga sọ́nà rẹ mo pe ìbùkún sọ́nà rẹ látòní lọ ìbùkún kó dáná rẹ agbára tó ló ń fẹ́ sọ ẹ́ ní aborisa ó yẹ kó tẹrí ba bẹ́ẹ̀ ló máa rí ó rí tiẹ̀ ṣe ọ̀sẹ̀ yìí ó máa múre wá fún ọ ẹ mọ̀ pariwo kẹ́ ẹ mọ̀ sọ báyìí pé ìwọ ọ̀sẹ̀ tuntun yìí darí ire ńlá sí mi mọ́mí mi ìmọ̀ bọ́yá lérò owó kan ń bẹ̀ yẹn kẹ́ ẹ mú owó yẹn ẹ mú lọ́wọ́ bẹ́ẹ̀ bá lè rí mú lọ́wọ́ ẹ̀yin náà lẹni nǹkan yín sà àní ẹ mú lọ́wọ́ tẹ́ ẹ bá ti mú lọ́wọ́ ẹ máa sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ tẹ́lẹ̀ yìí ẹ ní àmọ̀ǹtì ló lè jẹ́ ẹ sáà mú lọ́wọ́ ẹ máa wojú owó yẹn báyìí bẹ́ẹ̀ bá ti ń sàmí bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ yẹn kẹ́ ẹ máa fi kan ẹlẹ́dàá yín ẹ máa sọ báyìí wí pé ìwọ owó níbi gbogbo tó o bá wà láyé máa bọ̀ lọ́dọ̀ mi owó iṣẹ́ mi ayé ò gbọdọ̀ fi dùn mí ẹ̀tọ́ mi ọjọ́ pípẹ́ ayé ò gbọdọ̀ fi dùn mí níbo la gbé ire mi pamọ́ sí eto awon baba mi da angeli oluwa o ma gbe bo sodo mi iri ojo pipe to ti sonu ibuku to ti sonu ti pe ma pada bo sodo mi iwo angeli iranlowo ma bo sodo mi oju rere olorun sare tete ko wa mi ri aanu olorun sare tete ko wa mi ri iranlowo olodumare sare tete ko wa mi ri lati oni lo iwo owo o gbododo ta mi lati oni lo iwo owo ma sore mi e so pe owo tutu owo gbona ma wa oni nawo gbona laye re o pe owo tutu e sa tan gbeyan tan gbeyan tan gbowo lowo won na so ro gbowo re nu so pe owo tutu ma bo sodo mi ibuku olorun aanu na toke oju rere ti o se da duro ma bo sodo mi lati oni lo emi yo sin olorun lati oni lo emi o ni anito ati anisepu aye kan ti mo wa yi owo oni sa fun mi mo mi e de soro aye kan ti mo wa yi ibuku oni sa fun mi aanu ko ni sa fun mi be lo ma ri ma nawo doju ale mi ni mo ma nawo doju ale mo ma nawo doju ale ipenu ota oni se lori mi loruko baba omo atemi mimo loruko Jesu iri oni sa fun o ri ti ese o ti ri be nipa gbara to nbenu ejo lagutan gbogbo bi oba yasi irin ajo anu lo ma ba pade gbogbo bi oba yasi oju rere lo ma ba pade gbogbo bi oba yasi rere lo ba pade laye re o ti se be loruko baba o ti se be loruko tomo o ti se be loruko temi mimo mo wu eleyi si yin lose yi e ri ti yin se o ti se be e da owo yen po mo owo yin e ri pe iran lowo o de dide fun yin o ti se be o se be Jesu oluwa wa ke to so nko n loni e ka samuan ibukun ni fun okunrin na ti ko ri ni ma awon eyan buburu ti ko do ni ona awon elese ti ko si koko ni ibujoko awe elegan ti gbadi do na re wa ni ofi oluwa ti ni ofi re lo sasaru lo san ati loru yo dabi igi ta gbese ti ipa odo to su esu re jade lakoko re o ni ewe re ki yo re danu ato gbogbo to ba se ni o se rede awon eyan buburu o ri be sugbon won dabi eyan kun ta fe fe lo o ni nitori na ni awon eyan buburu yo se yo le duro ni idajo be ni awon elese ki yo le duro ni awujo awon olododo o ni nitori pe oluwa mo ona awon olododo sugbon ona awon eyan buburu ni o sege e ka samuan yen nigba meta ke to jade laaro iri ati anu ko ni sa fun yin God bless you and you will never go down in the name of Jesus agbara Olorun mo n lo si Jerusalem ni ojo keje osu kesan eje ajolo bo pa ti de torun ri ya ajolo taye awon ori ofe to le se fa mo bi re re lati ran won lo but to ba ma ba mi lo e ma mu ororo meji lowo okan baba ti fe wonu jodale oluwa ni dale yin lori ekeji ta ba ti jade ina jodale oluwa ni dale yin lori omi yen kan na ni Jesu fi se baptism a ma de okri oke kan ti an pe ni Sinai ba se lo yi mo gbadua yo dara fun o je ka o bi ri olo wo enikan to mo pastor kan to mo to fe ko lo abe nikan to ti se oloriri ko ran lo si Jerusalem ore re wa nbe bawo la se ma lo osu kesan kan mo roro meji lowo yo dara fun phone number yi e pe tabi ke send the message emi na fe lo Jerusalem mo join mi mo group ti awon eyan wa yo dara fun o ri ran lowo o ore re o se be Jesu oluwa wa phone number hello phone number 080 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 to ba di aro Thursday gbogbo omo Olorun pata ejajo pade ni lu Ibadan ni challenge oh my god program yen ti ni agbara ju ni challenge ni ago meje aro si agogo mewa abo wakati emi mimo ni emi mimo nso kale o ntu aye awon eyan sile brother iwo na ma bo laaro ojo Thursday ise agbara to nse Oluwa se ntu sile ta si nfi ona igbala han awon eyan loruko Jesu iyanu o ti sele gbogbo eyin te so pe e fe baba lo si Jerusalem osu kesan ni o tete pe kanu awon number wa o tete join yo dara fun o be lu ma ri Jesu Oluwa wa amen amen amen loruko Jesu aye kan to wa yi o ni jebi nibe o no more war Jesus is coming soon.

Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: Splash FM 105.5.
1: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rèé tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. S.M. Mustapha J.P. Bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustapha, màmá ṣe bí ọba nínú ìrìnàjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà gbàrà mi fún mi. Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ni ìrìnàjò ẹ̀mí yìí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì YouFit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé YouFit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé, ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan. Tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ́ lọ́wọ́. Má gbẹ́yìn o.

0: ye fo biji ni gugu adawole re loruko Jesu amen.
1: Flash FM 105.5.
2: Spread your wings on Splash 105.5 FM.
3: Ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
4: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
3: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
4: O lè fẹ́ ni kò yàwó ẹ lẹ́nu.
3: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
5: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: méjì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Flash FM 105.5.

0: ẹ káàbọ̀ padà látojú ọjà ìkànnì ọmọlúàbí náà rí splash 105.5 FM the integrity station promoting right values.
1: Yes,
0: ọ̀rọ̀ gbogbo ṣá ó ṣà ń lọ lórí tìpínlẹ̀ ọ̀ṣun yìí náà ni ọ̀rọ̀ adeleke náà ni o bàbá the dancer congratu ló bí a o ẹ kú oríire o àwa àwẹ láìpẹ́ láì jìnà àwọn òwe ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tá ẹ ti gbọ́ àwọn àkọlé wọn náà ni wọ́n ń bẹ́ ń bí punch náà ni ń wò mí yìí tá a jọ ń wora wa tòun ti àkọlé tó kà sóde o wípé ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn ìfẹ̀sùnkanni wọn ni adeleke gómìnà ti ìpínlẹ̀ ọ̀ṣun ó ní òun ti pa láṣẹ o fún agbẹjọ́rò àgbà ti ìpínlẹ̀ ọ̀hún wípé ọ̀rọ̀ kan tí wọ́n fẹ́ fi tó fi ń pe àjọ agbóguntiwà ìbàjẹ́ tòun ti ṣòwò ìlú mọ́kúmọ́kú fcc lẹ́jọ́ wípé kí wọ́n já mi lórí rẹ̀ ó ní tinubu ti dá sí i a ti ṣètò ẹ̀ kò sí wàhálà mọ́ kò bógun dé mọ́ bí orúkọ àwọn kan wọ́n ní gómìnà ti ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adeleke ló sọ̀rọ̀ wípé òun ti pàṣẹ fún agbẹjọ́rò àgbà ti ìpínlẹ̀ ọ̀ṣun pé kó jáwọ́ lórí ọ̀rọ̀ èyí tí ó níṣe pẹ̀lú ìgbéra ilé ẹjọ́ ìfẹ̀sùnkàn eléyìí tí wọ́n ní wọ́n fi kan àjọ agbógun ti ìwà ìbàjẹ́ tòun ti ṣòwò ìlú mọ́kùmọ́kú fcc lórí ti àgbégbẹ̀sẹ̀ lé owó ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ṣé ẹ mọ bó ṣe ń lọ ń gbà yẹn kó tó di pé ọ̀rọ̀ ìbò yìí kó tó di pé ó wáyé ó ní ààrẹ bọ́lá tinubu ti dá sọ̀rọ̀ náà àwọn ti ṣàforíjì adeleke sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe lórí móhùnmáwòrán tó gbajúgbajà ní ìpínlẹ̀ èkó lọ́jọ́ àìkú sunday tàná lẹ́yìn tí akéde rẹ̀ wípé òun náà ló jáwé olúborí ìdìbò yàn sípò gómìnà lẹ́lẹ́ẹ̀kejì ní ìpínlẹ̀ ọ̀ṣun tòun ti àlékún rẹ̀ wípé gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú fífa àjọ efcc lọ ilé ẹjọ́ òun ti túwọ́ ń bẹ̀ gómìnà sọ̀rọ̀ ó ní tinubu fúnra rẹ̀ gangan ló mọ̀ọ́mọ̀ dídì dá sọ̀rọ̀ yìí ó ní òun wá wò pé nígbà tí odindi ààrẹ ti lè dá sí i ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ààrẹ ń pè ọ́ lóun dá fani bí ifá bá wá fọre tí ààrẹ bá fọ̀dà kejì ń kọ́ ààrẹ ò tiẹ̀ wá fọ̀dà kejì báyìí bí ìgbà tí ààrẹ ń fi stáì dì rẹ̀ bẹ̀ ni pé kí làwọn ń bá ka ọjà rè ẹni wọ́n ní wọ́n ló lè ni wọ́n ní kó lè ṣáọ́sá wọ́n ní ó da tọwọ́ ẹ̀ lẹ̀ ẹ tó wọnú gbọ́ ẹ̀ lọ́jà ẹgbà kí ló dé aláṣejùlẹ̀ yìí náà ṣé bí àjọ efcc náà ni àjọ tí gbógun ti wà ìbàjẹ́ tòun ti ṣòwò ìlú mọ́kùmọ̀kúnlẹ̀ nàìjíríà wọ́n ni wọ́n ti ṣe ìgbẹ́sẹ̀ lé àsùn owó ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun lásìkò ìgbà tí wọ́n ní ìwádìí kan ń lọ lórí bí wọ́n ṣe ní ó níṣe pẹ̀lú ìṣòwò ìlú ìṣòwò ìpínlẹ̀ tọ̀ṣun báṣu bọ̀ṣu owó tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ń lọ bíi bílíọ̀nù mọ́kànlá náírà o àwọn owó ló níranran kódà tó fi mọ́ èyí tí wọ́n gbà látọ̀dọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà èyí tí wọ́n ṣe owó tí wọ́n máa gbà lóṣooṣù wọ́n ní àjọ ọ̀hún náà ló sọ̀rọ̀ wípé kò sí méjì tó fa ìpanu àpò owó náà mọ́ ìpàdé rẹ̀ bí kò ṣe ohun tí wọ́n ní wọ́n fura sí wípé àwọn ọ̀nà kan ń bẹ tí wọ́n gbà gbé àwọn owó kan àwọn owó yẹn rin àwọn ìrìn wọ́kọ̀wọ́kọ́ wáyàwáyà kan kiri eléyìí tó sì jẹ́ wípé ó padà mú kí ọ̀rọ̀ náà kó di tí wọ́n fi ní láti gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ àmọ́ adeleke ló sọ̀rọ̀ ó ní gbogbo ohun tí wọ́n ń sọ yìí ó ní kò sí tó jọ bẹ́ẹ̀ bí tí wù kó mọ o nítorí náà ló ṣe pàṣẹ fún agbẹjọ́rò àgbà ti ìpínlẹ̀ tọ̀ṣun lẹni tí tó ṣe kọmíṣánná lẹ́ka ètò ìdájọ́ ńbẹ̀ wípé lórí ẹ̀sùn tí wọ́n pè wá yìí àwa náà fẹ́ jagun ẹ̀ á jagun rẹ̀ ni nítorí pé ọ̀nà tí wọ́n gbé gbà yìí ó ní ọwọ́ òṣèlú nínú àmọ́ nísìnyìí tí agbára tó ti dọwọ́ adeleke padà tó sì ti di gómìnà ó rọ ọlọ́run láti sọ pé a tẹ̀síwájú wà yìí láti máa pẹjọ́ lọ ṣùgbọ́n ní nígbà tí ààrẹ ti dá sí i a jẹ́ wípé kò sí ní tá a fẹ́ mú ń bẹ̀ mọ́ ká tó tó máa sọ ọ̀rẹ́ là á wá kán rẹ̀ o àìwọ́ ta kọ́ ta òun ni tírò ìyẹn bá dé o.
1: ẹ̀yin tí wà ní àṣà ayélujára ní àgbáyé àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ń bọ̀ wá lórí rédíò yín àgbẹ̀ òṣùbà káre fún yín o ọ̀làǹrẹ̀wájú jẹ̀lélà ọ̀làjùmọ̀kẹ́ sherifat funke azeez àdúpẹ́ lọ́wọ́ yín johnson dinobo ogunṣe ìtàn emafojo peter alhaji ajimọ adékunlé àdúpẹ́ aroni yaya beatrice zimba olúwàfúnmilayọ àkànwẹ́ kòmí àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín o àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ wọ́n pọ̀ alhaji ma adékànbí àdúpẹ́ ní ọwọ́ yín ẹ̀ máa bá wa ṣe ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan Waye eje kemi ogbeyin lo sakata ni gbogbon egbe kan to je ajo e to je ti awon obirin lawujo wa ni orilede Nigeria egbe ohun na lo si wa nke si joba apapo orilede Nigeria ati awon elegbe njegbe ni okere ati ni abele lasire daju pe won re owo owo kan obitibiti owo ijibambu owo sinu esodotun eto ogbin ni orilede Nigeria won ni oto sibe o bi abaya owo ta mojutu eka eto ogbin le ye lati le ri pe asaburu awon kudie kudie eleyi to nse be to nba orilede Nigeria fira leka ipese onje lopo yanturu won ni oto sibe un koda ijoba apapo orilede Nigeria won ro wi pe o tu gbodo se afikun akitiyan re o lati re daju wi pe o dopin awon iwa buku kan tawon eyan kan wu be ka ma ka won gowere ka ma ko won fona fere gawu ka ma ko awon odo awon ndi abin ka ma ko won lati orilede kan do si orilede kan se owo na be ise ku to ni tola ati awon iwa buku mi tabi ka ma to se karakata adari hunrun ni awujo wa o nigbati ajo awon agbagba lobirin ohun e ti won teso ajinu atejade ti on filede to si nse alaye pelu akosile ewe iroyin daily post fun se owuro oni won ni bi toro ohun deduro eni so nje agbenu sore nigbati o soro oni ewo ipele Niger la wa baye a nse ikorajopo ironi lagba fawon iya lomo awon odo awon abarapa lawujo wa oni se ri bi ati nso ye ta si nse alaye ni ekunrere oni eje mo wi pe ohun akoko e ti egbe ohun yoro ijoba apapo ilede Nigeria ni lati ri daju wi pe o sa gbogbo ipa ati agbara re o ki won o mo pin ba fayawo adari hunrun alobaje awon omo kekeke lawujo wa oni ki won daabo bo eto won leyin eye eru gogo ko ba eka eto ogbin lawujo wa ijambu oro deduro ajo ohun tesiwaju won ni bi a ba so nipa idagbasoke kan mo nkebe lawujo awo obirin lawujo won ni ejemo yi pe ogbodo lo se ese koko ati ona tojin won ni tori pe birufe igbaye gbadun be to ba lo si ese koko ati ona tojin won ni eleyi na ni omo forere wi pe ese joba re nbe ngboro be ni awon ipenija tin koju obirin won ni opo pupojo awon omo obirin ko ipenija ti won na ere benteni won ni sugbo sa bi a ba fun awon iya lomo awon obirin lawujo awon omo wa lobin bi an ba fun ni anfani lati le ri owo idagbasoke kan mo nkobo won ni ajama pe yo tubo mu ki orilede Nigeria ko di ilu eleyi to tesiwaju inu awon ilana ilakawe idagbasoke re iwe iroyin daily post lo je arigbo eyin na le nawo gan ki e ka so we waju
0: iwe iroyin the punch na lo gbe iroyin yi lati ipinle benue o si gbe wa tarabaun o di inu egbe oselu PDP e ka ti ipinle benue nbe o ibi ti won ni won ti npe alia ni ija lori ipinu ijoba apapo le Nigeria lati se agbekale ibugbebu je awon eran gbogbo oro na wa lati nu egbe oselu alatako PDP People's Democratic Party eka ti ipinle benue lojo aiku Sunday le ti won ni won pe gomina Yacinth Alia nija o wipe ko so fun awon eyan ko so fun gbogbo eni bi eni gbogbo eniyan bi eniyan gbogbo ara lomo patapata ni ipinle benue ipo ibogan lotosi lori eto ijoba apapo le Nigeria lati se agbekale awon ibugbebu jeran ni ipinle ohun won ni itako ohun o na ni kaka kode lewe agbon re lo tun le kaka ka bi orun akika o tako ipinu ijoba apapo lati se agbekale awon ibugbebu jeran ni ipinle ohun le ti ati ri awon to je adari ijo agba ti aguda lorilede Nigeria to ti eka ti ipinle makodi lohun ati egbe oselu PDP ati awon egbe mi be ti won ni bi oyo se ko majo gbe be na ni awon ko fun ijoba apapo le Nigeria o lati se agbekale awon ibugbebu jeran ni ipinle ohun won ni lẹ́yìn tí gbogbo ọ̀rẹ́ ti wá doníranto rògbòdìyàn àti àtakò lórí pé kíkọ́ ti a jẹ́ gbígbé kalẹ̀ ibùgbébù jẹ́ran wẹ̀ wọ́n ni ó náà ni àtìrí ẹni tí í ṣe akọ̀wé àgbà fẹ́tọ̀ ìròyìn fún gómìnà fúnra ẹ̀ kula taso wọ́n ni náà ló ti pè fún àlàáfíà ati ise pele gbogbo eni bi pe a le ate ri un gomina o ko ti so pato ipo ti ohun to si bi to duro si o ele yi yato si gbogbo nti awon eyan ro ati wi pe ko je ron kohun mi ti o tayo nti ara ilu fe ibi ara ilu ba to si ohun na ni a le o to si nitori ko le da se igi kan o se gbo ta so na lo soro ni gomina te riun ah lori oro yi won be lori re gan ni be si ni awon ti o je ekan pataki te eyan ni lati kan si atawon ara ilu ati awon alase gbogbo o na ni gomina n gbianju lati ri lori re tori na n ko gomina ti fesi o soro o ni eleyi ki ise oro to je pe eyan kan sare bota yo kede e ipe eyan aralu ti mo se mo to se lo loyo o ni wa gba gba awon aralu nimoran eja ni suru lasiko yi o tori ijoba te nwo na awon na nse agbayewo bi ibo ebo oro yi a ibi ti o ba si ja si ko ni sa eje bi ti o ti pe gbogbo aralu ni sugbon egbe oselu PDP ninu ifesi ta ko ti won ni oro eleti amugbalegbe

0: Bẹ́ẹ̀ni Akinyin ò wípé ẹ̀ka àbọ̀ padà sẹ́kọ̀ọ́ni ti ọmọlúàbí. Tẹ fún ọ̀tẹ̀dọ̀ ròyìn ṣe bẹ́ẹ̀ ò ń tẹ̀ sọ́wọ́ iwájú. Ìkànnì àdáni àkọ́kọ́ rẹ̀ bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ ni tó ń gbòǹ ṣàtẹ́gùn láti àfẹ́fọ́ fún Báláú àdúgbò Fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Agbóṣùbà káre fún yín, ẹ̀yin ti wà ní àti ayélujára ní àgbáyé. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí ẹ̀rọ ìléwọ́ tàbí àsọ̀rọ̀ tó ń gbàgbé lọ́dọ̀ yín, àdúpẹ́ lọ́wọ́ tẹ̀yìn náà. Inú ò ní tánwó yín láṣẹ lọ́wọ́ Elédùà. Ẹ máa lọ sí àti ayélujára torí pé Ògbóvè Ambrose Eyabare, Matthew Cash Akinade, Abraham Adetuji, Temitope Orí Olówó, gbogbo yín pátá ládúpẹ́ ní ọwọ́ yín o. Ẹ máa bá wa ṣe bẹ́ẹ̀ ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni. Wọ́n yóò dá ẹjẹ́ kẹ́mi ó máa gbé iná tààràtàrà ò sákàtà ẹ̀rìn tó jẹ́ olùdíje. Ẹ̀yin ọ̀làgbọ́ ti ẹgbẹ́ òṣèlú ti APM, ìyẹn Allied People's Movement nípínlẹ̀ Ọ̀yọ́, lẹ́ni tó ń díje láti sojú àwọn èèyàn àárín gbùngbùn ẹkùn ìbò ti Ọ̀yọ́ o. Ẹ̀yin ò ní ilé ìgbìmọ̀ ti aṣòfin. Nígbà tí ó tẹ̀síwájú, Ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó, ẹni tó sọ̀rọ̀ ọ̀hún lẹ̀ wípé akínikú oríire òṣùbà káre fáwọn tó dìbò, òṣùbà ẹkúṣẹ́ ìgbóríyìn fún olùjáwé olúborí. Nígbà tí Ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó, ẹni tó ń díje òfin ti ẹgbẹ́ òṣèlú APM láti sojú àwọn èèyàn rere àárín gbùngbùn Ọ̀yọ́ ilé ìgbìmọ̀ ti aṣòfin àgbà ilẹ̀ yìí o. Ó tẹ̀síwájú lásìkò tí wọ́n gbé òṣùbà káre àti ìkíníkù oríire lórí tábìlì ẹni tí í ṣe gómìnà nípínlẹ̀ Ọ̀sùn Adémọlá Adeleke fún ìlànà ìjáwé olúborí ẹ̀ nínú ètò ìdìbò sípò gómìnà èyí tó wáyé nípínlẹ̀ Ọ̀sùn ní Sátidé Àbámẹ́ta tó jẹ́ ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2024. Nígbà tí yóò tẹ̀sọ́wọ́ iwájú, wọ́n ní bí a bá ní ká ṣe àkàwé ìlànà ìjáwé olúborí ti gómìnà Adeleke, wọ́n ní àkọ́kọ́ ó jẹ́ ìlànà ìdánilójú tó ń ti àtìlẹ́yìn láti àkàtà àwọn èèyàn rere ìpínlẹ̀ Ọ̀sùn. Wọ́n ní bẹ́ẹ̀ tá a bá ní ká wò wá, àwọn ènìyàn rere ìpínlẹ̀ Ọ̀sùn wọ́n bọ́ àtàbọ̀ ń bọ, bẹ́ẹ̀ wọ́n ṣe ẹ̀tọ́ wọn, wọ́n fi ìbò wọn, wọ́n fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí agbára àtìlẹyìn tí wọ́n ní fún gómìnà Adeleke oníṣẹ́ ìwárí o. Aráàlú ń fẹ́mi lóye, ó túmọ̀ sí pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òun náà ṣiṣẹ́ takun ni. Ó ní ìdàgbàsókè, ó gbọ́dọ̀ jẹ́ ìṣèjọba òun lọ́kùnkúndùn. Nígbà tí olùdíje fún ẹgbẹ́ òṣèlú ti APM láti lọ sojú àwọn èèyàn rere àárín gbùngbùn Ọ̀yọ́ lẹ́gbẹ̀ẹ́ aṣòfin àgbà ilé wa Ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó, wọ́n tẹ̀sọ́wọ́ iwájú, wọ́n níṣẹ́ rí ètò ìdìbò tó kẹsẹ̀ járíhùn àti ìlànà ìjáwé olúborí gómìnà Adémọlá Adeleke. Wọ́n ní eléyìí ń jẹ́ ká mọ ipa tí àwọn aráàlú ń kó àti ìlànà ìgboyà tó ń ti ìdánilójú wọn pé a mọ ń ta fẹ́, a mọ bí à ń lọ, ojú wàhálà a rí kedere. Ẹ lè fi náírà 5 ẹ fi agbowó ilẹ̀ òkèèrè dọ́là lọ́wọ́ wa o. Ó ní ẹjẹ́ mọ̀ pé irúfẹ́ ìgbésẹ̀ báyìí ìlànà gbangba làṣà ń ta ìbò tó lọ gerege láti àkàtà àwọn aráàlú ni. Ó ní báwo bá wá kì fún ni, a kì í fáwọ́ padà ni. Ọwọ́ àrọ gómìnà Adémọlá Adeleke o pé ẹ wò ó ìṣèjọba yín ọlọ́dún kẹrin sáà kejì yìí, ẹ dákun ẹ jọ̀ọ́ jàre o. Àwọn ìlànà àṣeyọrí bàǹbà bàǹbà ó ní ẹ tètè má tọ́pasẹ̀ rẹ̀. Ó ní àkọ́kọ́, àwọn ìlànà tí ó mú kí ìdàgbàsókè kó bá ọrọ̀ ajé nípínlẹ̀ Ọ̀sùn. Ó ní ẹ̀kejì ńkọ́, ìlànà sọ̀gbẹ́dìgboro. Ìkẹta, ẹ jọ̀wọ́ jàre gómìnà o, ẹ ṣiṣẹ́, ẹ mú ìlànà lówúra ìdàgbàsókè àti ìsọdọ̀tun bá ẹ̀ka ètò ẹ̀kọ́, ẹ̀ka ètò ìlera, ẹ dáṣẹ́ lẹ̀ lọ́pọ̀ yanturu fáwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ọ̀sùn. Ó ní ọ̀tọ́ síbẹ̀ hàn, àwọn ìlànà iṣẹ́ àkànṣe èyí tí ó jẹ́ àǹfààní fáwọn aráàlú ẹ dágbálẹ̀ o, torí wípé àwọn aráàlú ti ṣe tiwọn kíjọba náà kó ṣeré bẹ́ẹ̀ fáwọn aráàlú ló tọ̀nà. Nígbà tí Ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó wọ́n tẹ̀wájú inú atótónu wọn, wọ́n níṣẹ́ rí àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ wá rí ètò ìdìbò tó wáyé o, àwọn èèyàn kan náà ń bẹ tí ẹ jẹ́ kànrìnkànrìnkànrìn iyọ̀ nírú wọn lágbo òṣèlú nípínlẹ̀ Ọ̀sùn. Ẹ kọ́rú wọn náà mọ́ra, bẹ́ẹ̀ ni ẹ jọ fi ọwọ́ sowọ́pọ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀sùn àti àwọn ènìyàn rere ìpínlẹ̀ Ọ̀sùn pẹ̀lú. Nínú àtẹ̀jáde ọ̀hún náà ló ti jẹ́ ká rí gbọ́ o wípé èyí kọ́ làkọ́kọ́ pàwọ́ àǹkí gómìnà Adeleke àti gbogbo ẹbí wọn oníṣẹ́ rí ní ọdún 2022 ọdún 2022. Ó ní bẹ́ẹ̀ ni kété tí gómìnà Adémọlá Adeleke tó jáwé olúborí inú ètò ìdìbò sípò gómìnà ń gbà náà, wọ́n ní bẹ́ẹ̀ ni mi fura mi o ambassador Olufemi Ajade Ogun Toyinbo nsoro ona gbe oro kale ni a ko iwe ohun gbe wo mo kiyin atuku orire o won ni nigba na lohun ambassador Ajade tan so nipa re ye awon ji oko gbogi lara agba egbe ti New Nigerian People's Party NNPP won ni nigba na lohun a gbe ikini jade bombo bayi na ni awon to sere be lasiko ye lati tun ni egbe adupe lowo Olorun ti gba na soju wa eyi na o tun soju wa afika to se ba sese nigba na ikini ku orire o o lo sekata gomina sara ile odiboyan pe ko mo tesiwaju suru owo re ko gbodo jule o tori pe awon ara ilu won sere be awon na won fe gbenu si egbe ajade si gbe ikini ku orire sekata gomina ti won tun diboyan fun sa keji ni pele osun iyen gomina ademola Adeleke.
1: Oda inu were in the nation le mi wa bayi po to nti akole re ti mo nwo oganu tan o kaja be o.
0: Okay now.
1: Wani egbe oselu All Progressives Congress APC eka ti ipinle Osun ni won ti soro wipe gbogbo bi nkan se nlo lori abajade ibo yan sipo gomina ti odun 2026 ta wa yi ni gbogbo to roti bu ojile lo odun din mejo word tin be ni ipinle ohun 332 words na ni awon gba yewo bi ibon ebo bayi o ti won si ngbe yewo bi omo tuntun won ni awon fe wo ibi tin kan o gbe ku si ki o to di pe awon o gbe igbese lati pe idajo ati ijawe olubori na lejo to chest ti mo pe ile ejo to rin si awuyewuye leyin eto idibo ona ni oro ma kan lori oro yi jege bi egbe oselu ti APC bi won se so ninu oro to di bibu lo latodo adari eka eto iroyin ati abara lo soro won oloye kola olabisi lo soro wipe awon tin kan si ikokan to je ti eleto to fin gbogbo ko to di wipe awon opinu lori igbese oni o kan lẹ́yìn àbájáde àti ìkéde látọ̀dọ̀ àjọ INEC ni àjọ olómìnira fún ètò ìdìbò ilẹ̀ Nàìjíríà nù o tí wọ́n kéde àbájáde ìbò wípé Adémọlá Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà ló tún jáwé olúborí èyí tó túmọ̀ sí pé yóò máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC ṣe sọ wọ́n ní tọ́ n tẹ́ ń rò wípé ó ti pin síbẹ̀ lẹ́yìn tán bá ti kéde àbájáde ìbò wọ́n ní kò rí bẹ́ẹ̀ o àwọn ètò gbogbo sì tún ń bẹ tó jẹ́ pé ó sì bá tòfin mu ara àwọn èèyàn nínú ẹgbẹ́ míì tó jẹ́ pé ara ń kan wọn ara ń ta wọn ara ń ni wọn inú ń bí wọn wípé a tún kinní ìgbéyàwó yóò di ti iléẹjọ́ iléẹjọ́ máa bá wa dá sí i iléẹjọ́ kò tẹ́ ń lọ́rùn yóò bá wa dá sí i lẹ́yìn tí iléẹjọ́ tó ń rí sí awuyewuye lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó bá ti kọ́kọ́ gbọ́ Election Petition Tribunal. Wọ́n ní lẹ́yìn ìgbà náà ní ilé ẹjọ́ kò tẹ́ ń lọ́rùn òun náà tún wá wo Court of Appeal pabambari paripari pabamba ilé ẹjọ́ tó ga jùlọ ńlẹ̀ yìí àwọn náà sì tún padà dá sí i o bẹ́ẹ̀ sì ni kò sí tí ò lè padà ṣẹlẹ̀ ẹgbẹ́ ọ̀hún sọ̀rọ̀ wọn ni bó ti jẹ́nu kì í ṣe wípé òpin ti wá dé tán bá ti wá dájọ́ pé tọ́ àbí tán bá ti kéde wípé lámọrin lágbájá ló jáwé olúborí kẹwàá rò pé kálukú náà ní ọkàn wàá gbé ẹkẹ luwọ bẹẹ ó tì o yóò níbi tí nǹkan ò ti gbé tẹwà lọrùn a sì ní láti gbé ìgbésẹ sí à ń bẹjú àwọn ọ̀nàwó lálégbà láti fi pè wọn lẹjọ lórí ọrọ yìí torí kì í ṣàwá ní gangan pẹlú àwọn ẹgbẹ òṣèlú mi náà bẹ́ẹ̀ tọrọ yìí dìjọ kàn wá ṣùgbọ́n tẹgbẹ́ òṣèlú APC lẹ́gbọ́ yẹn o wọn ni àwọn sì ń wo gbogbo rẹ lẹ́sọ̀ létòlétò nípa àbájáde ìdìbò yàn sípò gómìnà ti ìpínlẹ̀ ọ̀ṣun gbogbo bí nǹkan ò bá ṣe jẹ́ ẹ padà tún máa mọ̀ láìpẹ́ lẹ́jọ́ ìwé ìròyìn the nation ló ṣàgbé jáde o.
0: ó dá ìpínlẹ̀ ẹ já lọ sẹ́ka ìkéde àti ìpolówó ọjà kan ní ti ọmọlúwàbí
1: àti lọ sí pé mo gbọ́ pínpín
0: mo gbẹ́sẹ̀ lé pínpín lápadà
1: kẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùkẹrùbùk
2: frowning for me now?
3: Woman, make noodles for me.
2: Hey, this woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it bust my brain.
2: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
5: Golden Penny noodles, now available in stores near you.
6: Ite meji omi orombo lemon sibi eduko ati iyo.
7: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
6: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
7: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Since inception, almost 100% of Ashesi University students have found jobs, started businesses, or gone on to graduate school within 6 months of graduation. From Accra to Nairobi, London to New York, Ashesi graduates are noticed and are leading successful careers. If you dream of a rewarding life and career, an Ashesi education prepares you just for that. Learn more about applying to Ashesi at ashesi.edu.gh. Remember, admission is ongoing.
2: Yeah, she don't watch the same cooking video for like 16 times. She don't pause, rewind, and she go still do her anyhow again. For this portion, she get the super fast Airtel 5G Smart Connect with data when they finish, which if you connect to all her device them, and when light off, the battery fill lasts for 6 hours. Life just they go for her. No shaking. Go carry your Airtel 5G Smart Connect today for just 25,000 naira. Go to Airtel shop where they near you or call 0911 000 0080 for free today. Airtel.
3: Kitchen cooking rice
4: with Mama Dog.
3: Chicken in the pan looking nice
4: with Mama Dog.
5: Keep your voices down.
3: Smells yummy. Everywhere is smelling so so nice.
4: It's Mama Dog.
6: Our neighbors will soon come and start knocking.
7: Good food starts with good oil. Mamado Oil brings out the delicious flavor your family loves. Mamado Oil is available in stores near you. Use Mamado Oil today.
8: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó so àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútò rọ̀ ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. TrueTube ó jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún. O lè pè fún ìrìnà tó sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chátà tàbí kó o búùkù rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè Òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti béèrè fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èròjà àti àjẹmọ́nú kọ́tàkọ̀ kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìn àjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbá káàbọ̀ ọmọ kúlé ti street trip. Awakọ̀ tó bá parí ìrìn àjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1,000 naira lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìn àjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú 100 wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró gba nǹkan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti download app Street Trip lónìí tàbí kí o kàn sójú òpó ayélujára yìí www.streettrip.com.
9: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

Pepo Akube o foriko jankari wa o ateta o gba mareska ni bi ti o da ninu idije community shield e won si di eleyi o won si di man city saye ni e wo ti mareska ti man city ti won ti fo ti won lu o belegbe o tu wa njo sale bazuka la won gona si gbe wole ni saye o kan fi bo je won tun fun anybody ni to ba gba ba won ma gbe to ba rinre won a fe leyi won a fi fo eyan se anybody won a fo koko se anybody lo iye ni sa ta wa yi en so mareska o yo jiye ese to mo wo ate yi to mese yo tun wa jiye ese ti o mo wo ate yi ti o mese tori sa ti o ba da ibi idije sere sere lati mo sa ti o ba dun inu idije community shield ohun na lati mo e wo fi lulu won fi diet city ati mareska ni te ba n gbo diet pep ohun na lo kun je be eni nirun lori gera teta ni ka to wa so en ti ya run je se won pe mi o te mo so mareska yo ka boroboro bi eye ba kan sa yi koni re ni ba ka ni igo explain taya o ti toru bajaga Koma da city boy Koma da city boy awon man city pada soko loku bayi bata eyi ti pep bole ko ti mo pe bata wahala ni kolon ji o le wo kolon ji o le wo tan ni e wo ki city boy o ba pada soko die lo ma ku o tori ti e ma tun bi oro yin lo isa ta wa yi arsenal lo wa jawe olubori chelsea lo nda wodun lu awara be bridge awon na short anyway ya wa da bi ere man city n wole lo loju emi won o olon lo le mi ero e ku ojumo e ku ojumo e ku ojumo mo igbo wo bi te tin gbe kan ni splash 105.5 fm ile fun balagbegbe felele nilu ibadan ile baba kande ganga ile oba akande ti o pe meji lori eto ja won si iroyin ere idaraya lati ese kuku o le de nigeria ile adulawo ati jakejadu agbaye e misi mi abi emi kan misi yin ju mo misi yin daku arin ri ajo keke kan ni a si ti pada de pa ki n dupe lowo oju itere iyen si kraide oju itere omo won lo de omu ele to mule lowo to mule duro sisisi te si n gbadun re o e be bo se n gbadun ti tawon baba won gbadun eko gbona ati agbari kaki pe kaki ipo se adupe dupe pe okun be Desmond to the G agba olowo button ni foro Tony Sunday Olawo Ale so exin lo loto eto ja won si Aderonke Adesola loruko temi olori sport olori royin ere idaraya Ibadan ka ma finger ting eyin temi mo tun ti wole de na niyan ki mo gbe yin debe ki mo ja yin le ni Olorun gbo lóni lọ́jọ́ ajé a ràjé jẹun a làjé lọ́wọ́ ànínì lọ́rùn àrísìkí owó àrísìkí ọ̀la àrísìkí tí ń dẹ́rù bòṣì kọ́lọ́wọ́ bàmí òkìkó dàlẹ́ gbogbo tí tó ń gbọ́ ìkànnì lọ́wọ́ ó ti wá ṣùọ̀jọ́ ẹ̀ ní kankújẹ ní gúngẹ àárẹ̀ ẹ̀ ní máa yan fónà ó yá lóní kọmọkọmọ lóní wẹ́rẹ́wẹ́rẹ́ lóní kí a mọ́ sá lóní wàrà ń sọ́sà kí n tó wọnú ròyìn lọ ní sànsàn láàárọ̀ tòní àtàgbàmí káàṣì ẹ̀ òun náà ni màá ti kó wọ́n jẹ́ kí sápó fi ẹ́ káàtì cruise o wọ́n ní o káàṣì ẹ̀ ní o *347*1004*#*347*1004*#. Òun náà ló fi ta lójú òpó káàṣì ẹ̀ ó mọ̀ pé ń tọ́jú orí ẹ̀ bá wà lábí ọdún 18 kò lè ta káàṣì ẹ̀ ọdún 18 sókè òun náà ló lè ta bẹ́ẹ̀ ₦500 péré lẹ fi máa ta ẹ̀yìn náà ti mọ̀ pé kò lọ fà rárá ó bá ti ta sí ló ṣe jẹ sí ó mọ̀ pé ó pọ̀n lẹ̀ bí iyanrìn ni ó sì pọ̀n lẹ̀ gan bí iyanrìn etí òkun ìyẹn lápá àbí a sì ní gbé ọ̀ngógó ọlọ́run gbọ́ tabai kò jẹ ni màá dẹ̀ tún ṣe yìí kò tó lórí ètò ja wọn sí láàárọ̀ títún ní *347*1004*#. tàbí www.cashier.ng www.cashier.ng òun náà lẹ́fìtà láti jẹ ìyẹn lóòrọ̀ tòní lórí ètò ja wọn sí ẹ̀jẹ̀ wọnú ròyìn lọ ní sànsàn láàárọ̀ tòní o torí wípé ikọ̀ jẹ̀wẹ́wẹ́ tọ́jú orí wọn wà lábí ọdún 18 eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sáájọ fún orílẹ̀-èdè nàìjíríà ìyẹn junior d tigress àwọn náà ni wọn mọ̀ ní láǹfààní láti kópa nínú ìdíje afro basket àwọn ọ̀dọ́ tọ́jú orí wọn wà lábí ọdún 18 lẹ́yìn tán fìdí rẹmi ní àṣekágbá ìdíje wá fún bí wọn o
lẹ́yìn tí wọ́n fìdí rẹmi ní àṣekágbá ìdíje qualifiers ìmòjò ẹ̀kọ́jú orílẹ̀-èdè mali àmì 87 sí àmì 78 77 to 68 òun náà orílẹ̀-èdè mali tí ìdíje ọ̀hún wà lọ́wọ́ wọn ni wọ́n fi fìyà jẹ orílẹ̀-èdè nàìjíríà ó ti ẹ̀jẹ̀ wípé ikọ̀ junior di tigress wọ́n ṣe dáadáa o láti bẹ̀rẹ̀ ìdíje yìí ṣùgbọ́n ẹ mọ̀ wípé ẹni tó bá ṣe dópin báyìí òun náà lágbàlà orílẹ̀-èdè mali ìgbà ẹlẹ́ẹ̀kẹwàá rèé eléyìí tí àwọn máa gbọ́n dayé ti àfo basket title tó dẹ̀ jẹ́ wípé ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n gbà ní tẹ̀léńtẹ̀lé òun náà rèé ṣùgbọ́n ọjọ́ iwájú eré ìdárayá òun náà làwọn ọmọ yìí eré ìdárayá bọ́ọ̀lù láfọwọ́jú sájọ làwọn ọmọ yìí lẹ́yìn ìgbà tó lè dùn nàìjíríà tí wọ́n wọ àṣekágbá ìdíje afọ báskẹ́ẹ̀tì ṣùgbọ́n wọn láǹfààní láti mú tíkẹ́ẹ̀tì lọ kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ fáwọn ọ̀dọ́ tó jẹ́ wọn àlàbí ọdún 19 torí wọ́n ti pọ́ ọdún 19 lọ́dún tó ń bọ̀ lọ́dún 2027 àwáyé ìyẹn lórílẹ̀-èdè china kọ́lọ̀hún kó ṣàánú ẹni báyìí ṣùgbọ́n ikọ̀ junior di tigress wọ́n fojú sọ́nà látùtún wò ó ibi tó bá kù tí kùdìẹ̀kùdìẹ̀ bá kù sí ibẹ̀ náà ni wọ́n dojú kọ báyìí láti rí dájú wípé nǹkan tún padà mọ́ ṣẹnure fún wọn ìyẹn lọ́jọ́ iwájú. Ó dáa pẹ̀lú bí orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ṣe gbàlejò ìdíje commonwealth fencing championship orílẹ̀-èdè nàìjíríà lórílẹ̀-èdè àkọ́kọ́ nílẹ̀ adúláwọ̀ eléyìí tó máa gbàlejò ìdíje ọ̀hún rugby school nàìjíríà ìyẹn ní èkó atlantic city òun náà ó ti láǹfààní láti wáyé ní èkó aromisálẹ̀ gbẹlẹgbẹ o èkó akété ìlú ọgbọ́n tó dẹ̀ pé ipò kẹrin orílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n parí sí pẹ̀lú ọmọ ọdún 17 ọ̀gẹ́ni garen osiewa thompson òun náà lọmọ léńjeléńje tó ṣe dáadáa orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n orílẹ̀-èdè nàìjíríà láǹfààní ìyẹn láti wà nípò kíní sí ipò kẹta torí wípé orílẹ̀-èdè india àwọn náà ni wọ́n gbégbá orókè o ní commonwealth fencing championship tó wáyé nílùú èkó gold medal 25 silver medal 20 àti bronze medal bí 18 òun náà lórílẹ̀-èdè india òun náà ni wọ́n gbà ilẹ̀ gẹ̀ẹ́sì ìyẹn orílẹ̀-èdè england àwọn náà ṣe ipò kẹta gold medal 3 silver medal 2 àti bronze medal 9 nígbàtí orílẹ̀-èdè wales táwọn ṣe ipò kẹta tí wọ́n ṣáwájú orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú gold medal ìyẹn bíi 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n pẹ̀lú gold medal ẹyọ kan péré òun náà ni wọ́n gbà ṣùgbọ́n orílẹ̀-èdè nàìjíríà gold medal ìkan péré táwọn náà tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi múra wọn tí wọ́n ìlanu òun náà ni wọ́n fi láǹfààní láti wà ní ipò kẹrin gold medal kan silver medal

0: lórí ẹ̀jẹ̀ wípé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún tá a wà yìí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún tá a wà yìí ni ó láǹfààní láti bẹ̀rẹ̀ yẹn 26 August náà ni ìdíje Olúbàdàn tilẹ̀ Ìbàdàn yóò láǹfààní ìyẹn láti bẹ̀rẹ̀ rẹ̀ pé bí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ rẹ̀ náà ni Green Waves àtòun àti The Healer àwọn náà kọ̀kọ́ jọ kojú ara wọn. Sunlight àti Yemi FC wọ́n mọ̀ bára wọn fà á. Bákan náà General Mills àwọn àti Charity FC wọ́n jọ mọ̀ mú nǹkan lẹ̀. Ultimate FC àti God's World àwọn náà mọ̀ mú nǹkan lẹ̀. Pápá ṣeré Loyola òun náà làwọn figagbága ọ̀hún yóò ti láǹfààní láti wáyé. Ẹ̀fẹ́ ẹ̀kú pẹ̀lú bí ìyíkoto ti ṣe wáyé ìyíkoto àwọn figagbága tí ó wáyé láti ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí da ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún tá a wà yìí òun náà ni wọ́n ṣe ìyẹn síta. Ó dá ìdíje líìgì ìpele kejì àgbọ̀jọ obìnrin orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn WFL Nationwide 2026 òun náà ti láǹfààní ìyẹn láti bẹ̀rẹ̀ lópin ọ̀sẹ̀ yìí ìyẹn nílùú Àbá. Ó dá pé ìfigagbága ọjọ́ àkọ́kọ́ góò 24 náà ló wáyé nínú ìfigagbága mẹ́rin. Jákèjádò àwọn ibùdó yẹn pápá ṣeré bíi mẹ́rin tí àwọn ìfigagbága tó ti láǹfààní láti wáyé. Ìfigagbága ilé tó ti ẹ̀ta lẹ́nu jù ni wọ́n ti kó gbòǹgbò tira wọn òun náà láti rí ikọ̀ E2 Esport Academy láti fi yàjẹ́ Bayelsa Princesses. Ẹ wò ó ẹni pé ó kọ wọn gan fẹ́ kan lẹ́nu torí lílù yẹn pọ̀ mẹ́wàá sí ẹyọ kan náà ni wọ́n fi sọ Bayelsa Princesses náà fi sọ wọ́n dọ̀mọ ẹrú ọlọ́run ó ṣàánú ni a ṣe pa wọn fọ ọlọ́run sọ́lé àkókò sàṣọ́lé ń bẹ̀ kúlukúlu òun náà ni wọ́n lù wọ́n yẹn ní apá abẹ. Àwọn figagbága mí náà dẹ̀ tún láǹfààní yẹn láti wáyé nínú ìdíje líìgì ìpele kejì àgbọ̀jọ obìnrin orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ preseason tournament eléyìí tí wọ́n fi ń gbáradì fún sáà tuntun nínú líìgì orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n pò ní Value Jet Cup 2026 ẹ̀wọ̀n kọ́dọ̀ ọdún ló mọ́ láǹfààní láti wáyé. Tó dẹ̀ jẹ́ pé àwọn ikọ̀ àgbọ̀jẹ̀ tí orí wọn tó ti ń bà síbẹ̀ náà ló mọ́ láǹfààní láti kópa ńbẹ̀. Ọdún tá a wà yìí 14 Lagos wọ́n láǹfààní láti gbà lẹ́yìn ìgbà tán fi yàjẹ́ Remo Stars pẹ̀lú àmì ayò 2-1 láṣekágbá ẹ̀ ó lè tó láǹfààní láti wáyé lánàá. Ìdíje yìí àtọjọ́ kẹsàn-án sí ọjọ́ 16 oṣù kẹjọ ọdún tá a wà yìí náà ló fi láǹfààní láti wáyé. Ẹ jẹ́ lọ sáàrin gbogbo ilẹ̀ adúláwọ̀ wípé ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ ìyẹn CAF Champions League àti CAF Confederations Cup ìròyìn tó ní ṣe pẹ̀lú ìdíje yìí ó wà wájú mi láàárọ̀ tòní torí pé kọ́ gbé agbábọ̀lẹ̀ Enugu Rangers àti Shooting Stars ìlú Ìbàdàn oníròyìn ti jẹ́ kó di mímọ́. Tó bá pàṣẹrí Emuke Babakọ́lá tó wà nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ìyẹn MKO Abiola Sport Arena òun náà nípa ẹgbẹ́ agbábọ̀lẹ̀ Enugu Rangers àti Shooting Stars ìlú Ìbàdàn ni wọ́n ti gba ìfigagbága tó bá jọ mọ́ ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ àwọn méjèèjì ìyẹn CAF Champions League àti CAF Confederations Cup. Ẹ mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà àwọn pápá ṣeré tí àjọ CAF tí wọ́n buwọ́ lù kò jẹ́ MKO lọ àti ti Uyo lẹ́yìn méjèèjì yẹn sí kankan mọ́ pápá ṣeré Adama Sigba kò ṣe é wo ìfigagbága àjọ CAF kò meet standard wọn lẹ́yìn tó túmọ̀ sí pé ìyá ará Ìbàdàn ìlú Abẹ́òkúta lẹ́ẹ̀tì lọ wo ìfigagbága ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ eléyìí ti ikọ̀ ìgbé agbábọ́ọ̀lù Shooting Stars tí wọ́n bá máa gbá. Bẹ́ẹ̀ ìpínlẹ̀ àwọn ará àpáwá ará Enugu náà àwọn náà ó wà á ìyẹn sí ìpínlẹ̀ Ògùn láti wo ìfigagbága tiẹ̀ náà. Àwọn ọmọ olùkọ́ni Fidelis Ilechukwu ẹ mú gbàgbé pé ikọ̀ ìgbé agbábọ́ọ̀lù Rangers International Flying Antelopes wọ́n gba líìgì wọn ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú oṣù karùn-ún ọdún tá a wà lẹ́yìn ìgbà tí wọ́n fi yàjẹ́ Ìkòròdú City lè tó mú wọn lọ kópa nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀. Ikọ̀ Rangers wọ́n wà mọ́ kojú AS Sobimap torílẹ̀-èdè Benin Republic ìyẹn ní preliminary round ìfigagbága wọn àkọ́kọ́ nígbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars ìlú Ìbàdàn bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́kọ́ pé pápá ṣeré kọ́ Remo Stars òun náà làwọn ó lò kó tó wádìí wípé wọ́n wá wò pé pápá ṣeré Emuke Babakọ́lá tó wà nílùú Abẹ́òkúta òun náà ìgbàgbọ́gbà wọn yóò ti láǹfààní ìyẹn láti wáyé. Oṣù tó ń bọ̀ òun náà sì ni preliminary round ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ yóò láǹfààní láti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ àjọ tó ń bọ̀ aláfẹsẹ̀gbà nílẹ̀ adúláwọ̀ àjọ CAF àwọn náà ni wọ́n ti jẹ́ òdì mímọ́ wípé ìforúkọsílẹ̀ àwọn agbábọ́ọ̀lù àtàwọn ọkọ̀ ni fún ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ ìyẹn CAF Champions League àti CAF Confederations Cup ìyẹn preliminary round wọn òun náà ló ti tẹnubodò ìyẹn ní àkókò yìí. Àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilé ìtẹ́kùn wọn ní láǹfààní láti kópa ní preliminary round òun náà láti rí Mamelodi Sundowns, Kaizer Chiefs orílẹ̀-èdè South Africa, Raja Casablanca ní bákan náà Esperance ti Tunisia bakana exam fc lati orilede tanzania awon ko e ti won ni kopa ni preliminary round ṣugbọn gbogbo awon to ku won ko ju ara won won to wa yoyo iyen si ipele isori e je wa lo saarin gbogbo ile adulawo tori pe dije fe ile adulawo awon obirin o lanfani lati tenubodo iyen ni ana to re polede cameroon pepe ni won ile tiro iyen fun orilede malawi won bi won ni wikuwi ni ami ayo meta si odo go meteta ti won ti mi labala akoko ohun o na ni won fi gbe wuro sojo olede malawi asikagba idije fe ile adulawo awon obirin to wa ilana iyen ni papa sire mole el hasan iyen ni robert olede morocco maringa o na lo mi awon ni emeje ototo ko to di pe naomi njoa eto o fi iketa le labala akoko fun olede cameroon bo te po olede malawi awon cha winga won fe je olede malawi iyen ni won fe je olede cameroon ni je ku je sugbawon iyen ni nibileni ewo ajo tatan dele ni ko sibi ti anybody nlo olede cameroon na ni olede elekerin ti o gba idije fele adulawo latigba ti won ti da idije ohun le leyin olede nigeria olede equatorial guinea ati olede south africa ti won ti lanfani lati gbari won gba pe ndo mi table lionesses ire odun 2024 won wa asikagba odun 2004 jare won wa asikagba odun 2014 won wa asikagba odun 2016 won wa asikagba sugbon awon ko ya won won ba won waju olede nigeria won je kan risi ohun se iye dele be ninu idije fide idije fe ile adulawo awon obirin todun ta wa yi bi go meta ototo okay go meji ototo lowo eyin orilede cameroon eni won ti concede e to tumo si pe eyin won o da o ta lenu e wa mo gbagbe o abi ki ran yin leti se orilede cameroon afcon qualifiers won yan yo lati wa kopa nuje fe ile adulawo sugbon tori wi pe ajo fifa won mu won fife idije fe ile adulawo ele ti won fe loju si yen expansion ele ti won mu ba lo fo lede cameroon lanfani lati wa kopa ninu idije fe ile adulawo tori lede mejila normally qualifiers tori lede mejila fi wa lede cameroon okupa nbe extension pattern ele ti ajo fifa ti won gbe kale lo mu orilede cameroon lanfani lati yanyo lati lede mejila tori lede merindilogun lo lede cameroon ba wa gba idije fele adulawo eyin mo ko so lede cameroon ti nigeria mo ba gba friendly ni emk baba kola tan ma se bo se soju awon ni mo wa lo gba idije fele adulawo mo ba pe won na nigeria lo iyen ninu idije ele tan so yi ko so di pe mi aslamito mi jo mo foju ko so di pa jo mo foro jo mi to ro laaro to ni bi awon ti won gba mi eyin ninu idije yi bo ti se lo sinu mo ba ko lede cameroon awon na ni won gba idije lede malawi yan se ipo keji lapado ugba golden boot temwa chawinga go marun agbo waju lede malawi ohun na lo ni woman of the tournament moni gok omo lede cameroon ohun na ni won fun best goalkeeper sole to try julo eyin na ti mo bihina ni iyen micheli bihina asode orilede cameroon fair play award lede algeria awon na awon ni won gbe ikma atomo lara ko ojo meta ban ka won arale laro to ni
1: akoju arale akoju wa to ku eko alodi
0: alo ni alo atide oda orilede cameroon on pada gba idije fe ile adulawo
1: seri mori la orilede cameroon
0: ti e ro won ti mi ro pe ndo mi table ile sister ta ma ni kin ka favorite mi
1: draw kon winning ni lati sese mo wa wo awon figure ga to ti gba seyin gan won fi be se dada to ta ba wo awon ati orilede nigeria won ti lanfa lati gba idije olore sore ti super falcon won la fa lati won ni ami ayo meta seyo kan so gbogbo gba yen but se lati ifigagaga yen to fi mo ifigagaga to ma gba leyin yen lo ti win titi to fi gba afcon yi but emi gan ti won gba afcon ti mo lo wo record mo o won wote so emi ku won ku se a je pe awon no fe gba gosti won ba fe idije ifeye yi ti won ba fe loju si ni
0: a ni ri won kan wa
1: a ni ri won sugbon wiwa ton wa yi gangan koda won wa pelu ipinu eni ka wo ilede malawi gan na mo si tu ki awon na
0: oda e ja wa wo se ta ba ni idije ifeye ile adulawo papa jo idije ifikabaga to ba je ti awon obirin se ka ni wipe expansion ti ajo fifa to mu wa fife idije loju si se ka lo tu asiri awon ti won je awon ta ti mo bi jagaban ta mo bi big guns awon to je pe awon ni won ni idije bi nigeria ni south africa ni olede zambia ni pe idije yi fife loju si yen on tu asiri won pe ko se ni bo ko se ti o le ni enikankan o enikun so mo lumora ko si so bo ndan re mo iyen la koko yi
1: awon mo o fi je ki competition po ni
0: ben
1: se mo pe te yo ba gbari yàtọ̀ sẹ́yìn téèyàn bá gbá tẹ́lẹ̀ yàtọ̀ kí àwọn bá ṣe ń gbà.
0: Olede Malawi ìyá àti ẹ̀kọ́ sẹ́yìn tó tẹ̀lé lórí
1: pẹ̀lú wa. Olede Nàìjíríà ò dẹ̀ bá wọn gbá rí. ifigaga kokko to jo gba niyan eyin na ewo to fo oju super falcon ri bo se jawe olubori mo won lowo won den won jawe olubori ifigaga kankan bi marun si mefa don ti place eyin ko to ri pe won ba orilede nigeria play nigba kokko to meji ma jo oju ara won ko to jawe olubori nbe o le mi mo wi pe se ri fife loju yen o fi je ki competition tu wa ni a je pe oju to riri lo mama ba gba bayi a le mo bo se ma gbara di ni ki se pe oju to ti mo ri tere to ti bobo se ngba te si wo pe a bayi la se ngba bayi la se ngba ba bo bayi ni si ba o ti mo pe to fe lo ba pade yi oni lati mura ni olofa fun yi ko super falcon owo ton fi bere fi idije yi ki se owo ti o se owo to ro pe a mo ba se ngba o lowo ton fi bere lo je ko ri bayen lodo team
2: o da e je ki wa mu ele wa tori michelle alozie o na ni orin ti je ko di mimo wi pe oju opo instagram o ti lo deactivate instagram account e ko si iyen lo ge po delete e sugbon o deactivate e pe won si lori e lakoko yi pelu orisirisi oro eleyi ti awon ololufe ti won ti be ro ko ba kun gbe to tin ju sawon agbabolu ko super falcons ole di nigeria o da pe ko to di pe mo rin ajo ti mo rin la ni ifikabaga awon akoko la soro lori e pe ti awon omo nigeria ti won ba tan ba ri won tan joju elesin kan lori tiktok abori instagram abori snapchat awon omo nigeria won drag won won fe fi oro buku mend won amo bi toro mi wa fe lo ni se social media so ni kankan se pelu mimo se dada awon iko agbabolu papa julo iko super falcon so ri pe kin ta ma so iko ta ma riju loju opo aye lu jara gan lasiko ti dinje lo lowo ni abi dije lo lowo ni iko super falcon so le di nigeria
1: se ri o ni se pelu e Cherry, think about Tabawo social media, Idada. Are you going to be TV? Be Totima to your sita by in. Tori pay, think about Shedada Gunga, Olumanfa. Tawoga go for one, he lived because of my pay, Kubaku girl. Tofida boiled, got to see what was in my room. Boiled, they want Cherry pay. Bi pe inu tete ma bi wa a ma tete wa a kin a la fori ti lo titi ko si suru lo titi
2: se mi akunbe lo omo Nigeria
1: next match mi to ba fe gba awon gogo ti ma mura won ti ma mura pelu won ti ma mura mo pe eja mu ta awon eleyi mo ta ba se dada atutun wa bu oluma je ke lo mi di activate ti mo ba se dada bi ti won ba padanu idije bo se ba se niyan
2: mo la fa lati se foro wa lelu faza to sala ni odun to koja o nje odi mo pe ti idije ba nlo lowo le ro mo ko mo kon kankan
1: o se
2: to pa ilu ara o le ri ko mo jo abi ko mo type lori twitter abi kini kan
1: so ri pe ti mo fi drag e niyan
2: in ti won mo so won ni
1: mo le ni jo to jo ni ojo se dada
2: won ni mo pasiko ta won fi nsise o yato asiko ti awon nisimi la won e pe boya kakata lo mi o fi mo sun asiko yen lo wule fi nse tiktok to fi nse kini se pe n to won kaluku na ni o mo se lasiko eleyi ti
1: o ba free
2: sugba e wa wori lori isana wole lojo friday a mu oro ya mu wa a fi oro jomi toro oro a chariyan di lori e ni pe social media ya affect awon agbabolu to ba wo na se amo a tun ma pere awon orilede te pe se mo ra won lagbajaba lagbajaba to mo jojo kini kan lori era ayelujara lasiko ti jije ba n lo lowo abi e mo ri won tan mo ti won ki njo gbogbo awon kan be ohun na la se agbeyewo re lori isana wole to ba di ojo e ti friday lori eto eja won si sugbon latapa abe je mu royin le wa kin jomo agbo waju omo olede nigeria iye peter olayinka oko mi sepepe ye wo papa jasco emoye tunde barnabas to nsere omi sepepe ye oko re peter olayinka ni sese mo so ojo ti royin peter olayinka ba je omo so fun pe oko mi sepepe ye ninu papa jasco fe yin oji ohun na ni peter olayinka mo ko tun gba bolu fun costaver prago ti gba ri rs belgrade o tun gba bolu fun ori ba kan appoint ko se and o tun gba bolu fun ori sugbon lowo yi iko alweda lolede saudi arabia ohun na ni ise aje lo gbe peter olayinka lo gbe lo iko ohun odionju de gallo o ti gba bọlu iyen ni iberi olayinka si ti darapo mo league olede saudi arabia mo ba po mo badan ni figabaga me na lo si gba iyen fun iko super eagles olede nigeria figabaga ri akoko odun 2019 ohun na ni o gba fun 2.5 million euros o na lo wele ti o mo gba lodun inu iko na olede tanzania na olede akoko ni adulawo eleyi ti won ti introduce the football video support iyen FVS iyen sinu league orilede won pe eleyi yo mo se foran yi iyen eleyi ti won mo lo ero igbalode yi yo mo se ranwo fun won lati le mo je ki awon adari ayo mo se pinu to to ati pinu to ye iyen ninu league won lorilede Tanzania HM mu iroyin eleki njo mo ko to di pa lo sojo oja then ni aro tun ni DJ Formula 1 ohun na ni won je di mo pe Dutch Grand Prix lopin ose yi ohun na ni won se bye bye iyen si Sanford iyen ninu idije Formula One ko to di wipe won yo kuro iyen ninu calendar won to di pe Dutch Grand Prix se ko je pe reje eleyi ti yo gbeyin iyen fun sa form ti o gbeyin ninu DJ Formula One ohun na ni yo ma je tori atodun 1952 ohun na ni won ti Zandvoort wa iyen sinu DJ Formula One ko to wa di wipe won so bye bye se lopin ose yi ninu DJ Formula One race week na ni awa summer break awon awako gbe patapata ohun na ni o ti tenu bodu ninu ere idaraya bola la fi gigba lori kan kere oso ferry ohun na lo fi ya je James Duxworth niyan ni Cincinnati Open to de je wipe iya to lo wura ohun na lo fi je ami merin si mefa meji si mefa ti meji si mefa lo fi lanfani lati na Novak Djokovic ohun jadanu ninu idije na leyin gba ti Thiago Tirante omo orilede Argentina to fi ya to lo wura te je baba o bo te je wipe Novak Djokovic je ojimo wipe ifarapa wa nle iyen fun ohun Cameron Norrie o ti fi direm ninu idije tori pa Alexander Zverev ti fi ya je ami meta si mefa mefa si meta mefa si meta o fi na jade ninu idije na Novak Djokovic ni aisan ranpe kan si mu ohun yen ni abele o wa lara won kan eleyi ti ohun fi ja ninu idije na te pe bi ai meje to gan lo bi lasiko ti fi ga gbogbo won ati Tirante to lafani lati waye lati wa ti je Cincinnati Open ti bele odun 2005 Novak Djokovic ko ti jari o mo wo ipele eleni meta eleni eleni meji le ni ogbon o mo lafani lati wo ko si bo se le fe je sugbon ni pe ohun laisan apo kan eleyi ti ohun ba fira elere daraya tennis tele iyen Roberto Auguste ba Bautista ohun na ni o ti lo bere bodo alafese gba o bere se aje ninu league ipele keje orilede Spain to de je pe ko CDL Ibrasos ohun na ni o ko ja mere mere si meji o de ni preseason tournament won jigabagari akoko to gba fun won o ni go meji iyen fun won Auguste Bautista ojojimo po won fi tennis le ohun pada wa sele daraya bolu alafese gba ohun de si le se dada iyen ni apadan LA Lakers won ti ta iyen fun olowo tuntun eyin ni ta na ta fun e mentor ta fun ana Trump na ta fun wahala ti Trump o dale lere daraya lo agbaye ta wa Olorun lo le mi ro e je adagbo oko le poju o ta ba pada de jawon sin tesiwaju e ku kale e le wa ni kan ni bandara Facebook splash 105.5 Ibadan e mo yin fun be o
3: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
4: Shared meals like delicious jollof and chicken.
3: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
5: That's why we say let's go home. There's food at home.
6: Enjoy the taste of home with a newly proved onga chicken flavor.
7: The taste of home.
8: Applications for Maltina Teacher of the Year 2026 are officially open. If you're a secondary school teacher, register now at www.maltinateacherofthegear.com. This year's grand prize winner will receive a brand new Honda SUV, 10 million naira cash prize, capacity development training, school infrastructure, and a one-year supply of Maltina. Second prize winner gets 5 million naira. Third prize winner gets 3 million naira. And the state champions will receive 1 million naira each.
9: The Maltina Teacher of the Year is an initiative of Nigerian Breweries Felix Ohiwere Education Trust.
10: Supported by Union Bank, Airpeace, Honda, and Ecotel and Suite. Entries close on 21st August 2026.
11: Terms and conditions apply.
12: Mommy in the kitchen cooking rice.
13: With Mama Dog.
12: Chicken in the pan looking nice.
13: With Mama Dog.
14: Keep your voices down.
12: Smells yummy. Everywhere is smelling so, so nice.
13: It's Mama Dog.
12: Our neighbors will soon come and start knocking.
15: Good food starts with good oil. Mamador Oil brings out the delicious flavor your family loves. Mamador Oil is available in stores near you. Use Mamador Oil today.

0: bọ̀ padà látọjú ọjà ìkànnì splash 105.5 FM ilé fún balábùgbé fẹlẹlẹ nílùbàdàn náà lẹṣẹ wà lórí ètò ìjà wọn sí ẹlẹwọ wà níkànnì ìbánidọrẹ facebook splash 105.5 ìbàdàn bẹẹ bá tẹsí ketekete lẹmọ òbí nǹkan ṣe lọ nílé agbára láàárọ tó níbẹ lójú òpó káàṣẹ star 347 star 1004 star 1 àṣì láàrin ìṣẹjú méje àṣẹ yìí kòtò ká kọkọ ju 25k kan tà ìyẹn fún ẹyin tiwa láàárọ ti tòní ikọ la lakers ìyẹn nínú eré ìdárayá bọ́lá fọwọ́jú sájú lórílẹ̀‐èdè amẹ́ríkà ìyẹn nba òun náà làwọn èèyàn máa ganúlẹ̀ tí wọ́n mọ̀lẹ́ pàdé lópin ọ̀sẹ̀ yìí torí wípé láti ibi ọjọ́rùú wednesday tó kọjá náà ti gbọ́ wípé wọ́n fẹ́ tẹ lakers wọ́n fẹ́ tẹ lakers la bá gbọ́ ìpọ́n mọ̀ padà ta lakers ẹ̀yin níta náà tà fún àbúrò àna donald trump ìyẹn george kushner òun náà ni wọ́n mọ̀ tà fún $12.5 billion ìyẹn £1.3 billion òun náà ni wọ́n ta lakers ó jẹ́ pẹ̀lú lakers sì wà lára àwọn ikọ̀ eré ìdárayá gbogbo eré ìdárayá lápapọ̀ tẹ bá mọ̀ tó wọ́n jùlọ lóde àgbáyé ìyẹn ní àkókò yìí ọmọ $12.5 billion òun náà ni wọ́n ta lakers ni wọ́n tà fún ẹ mọ́ gbàgbé ẹ̀yin ni pé george kushner ṣe ti gbọ́ rẹ ti wọlé ṣe rí wàhálà tí uefa ń bá fifa fà ẹni tí wọ́n ní wọ́n fẹ́ ffe tán fẹ́ gbé lẹ̀ pé àwọn aládàáni wọ́n nípìn inú àjọ fifa nkankan ẹni tí wọ́n torí ẹ̀ gbé lẹ̀ george kushner yẹn òun ló lọ́ọ́ ra lakers tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní jẹyọ ìyẹn lórí ẹ̀ la gbọ́ eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jú sájọ tí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òun la bá fà fún bí ọ̀sẹ̀ mẹ́ta kan tí a jẹ́ tí ò tán lẹ̀ kó tó wá di wípé ó sáà wọ́n sáà ti tẹ pí lórí ìyẹ̀yẹn pọ́ọ̀sì wàá mọ̀ bóyá padà play rẹ̀ o ṣùgbọ́n wọ́n ti gbé wàhálà wọn lọ sí eré ìdárayá nba ipman àtọ̀mọ́lára lópin ọ̀sẹ̀ ikọ̀ ìgbà bọ́ọ̀lù manchester city wọ́n fìdí rẹ̀mí sọ́wọ́ ikọ̀ ìgbà bọ́ọ̀lù arsenal nínú ìdíje community shield ìyẹn ìdíje tí wọ́n fi mọ ẹni tó bá gba ìdíje líìgì ni àti fa cup tán fi kọ́kọ́ mọ́ ṣíde sáà tuntun nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì goal látọwọ́ kalafiori kai havertz àti martin odegaard òun náà ni arsenal fi na Maresca àti Man City àmì àmì mẹ́ta sáà tí ó bá dà àti ibi tá àti mọ̀ rí o ẹni tí ó bá jìyà ń tà
1: tuntun kama
0: ok mo ti gbọ́
1: community shield yìí arsenal mo bọ́ ṣe ń gbà ná àrípáwọn náà náà ń gbà jù àmọ́ tẹ́mi kàn rí lọ́rọ̀ ẹ̀sùn Maresca ni pé ṣe rí iṣẹ́ pọ̀ fún gan láti ṣe tó rọ́wọ́ ẹni tó ti gba iṣẹ́ ó yẹ kó ti mọ̀ pé ọwọ́ ọwọ́ àgbà
0: o
1: and then irú rodri gan tó release yìí ó tí ni best midfield ó tí ni midfield gidi kò jẹ́ kó release best midfielder kò jẹ́ kó mu lọ báyìí nísìnyìí pressure wà lórí ẹ torí pé kí ni tíìmù tó lọgbà tíìmù tó gbọdọ continue ti pep guardiola fílẹ ni.
0: sóhun wa le continue legacy pep guardiola. ọrọ èso ni ọrọ tí ìṣòro ọdún àti ìṣòro nígbà tán bá fi máa gbàṣẹ lọwọ ẹ á wàá fún.
1: náà ẹ má yẹn kan gbàṣẹ lọwọ ẹ ẹyọ ọmọ chelsea nìyẹn.
0: yóò ti gbọ́.
1: ẹyọ ọmọ chelsea nìyẹn jókòó dé ẹ má yẹn kan gbàṣẹ lọwọ ẹ. A ṣe dáadáa.
0: Ó dá ẹkọ ìwábọ̀lù Barcelona £65 million òun náà ni wọ́n ti gbà láti ra Rodri láti nìkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City kan mú wá ìyẹn sí inú ọkọ̀ wọn. Bẹ́ẹ̀ lópin ọ̀sẹ̀ yára àwọn ìròyìn eléyìí tó ń jà fitafita tó ń jà rìn káàkiri eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni pé Cristiano Ronaldo ni ó ṣe ṣe kó jẹ́ pé ọdún yìí òun náà lọ́dún ọ̀hún tí ó gbẹ̀yìn eré ìdárayá bọ́ọ̀lù ẹ máa já tissue paper ẹ máa já tissue paper kóòtù ni ó rí dáyà kẹ ṣùgbọ́n kò ṣe ẹyin ẹyin wò pé ṣó ṣe ìyàwó ni àbí kò ṣe ìyàwó nkankan èmi gan lọ mo lọ portugal lọ fún wedding yẹn tíbi tí mo lọ nìyẹn ìfẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ni wedding ronaldo ni mo lọ fún nínú yàrá rẹ̀ inú pálọ̀ rẹ̀ tó ti ṣe pẹ̀lú olólùfẹ́ rẹ̀ ọjọ́ pípẹ́ ìyẹn georgina rodriguez ìyẹn jíò rẹ̀ gangan wọn padà ó fẹ́ lẹ́gálì ó fẹ́ níṣu lọ́kà wọn padà kọ̀wé báyìí pé aya ronaldo rẹ̀ girlfriend lamọ́ pè tẹ́lẹ̀ àmọ́ ti di ìyàwó cristiano ronaldo tó dẹ̀ pé bẹ́ẹ̀ ló ti sọ pé ọdún tó gbẹ̀yìn probably àmì sì rò pé bóyá títí ọdún tó ń bọ̀ tí sáfì máa parí àrùn ronaldo ṣùgbọ́n dàbí ẹni pé 1000 goals ilé tó fẹ́ wò yẹn lówó pé kó bá pé ronaldo
1: fẹ́ àjò lè dùn títí ó ilé má relé kákiwọ káyìnwọ gan ẹlòmí ò kò tó èjì báyìí gan tó fi
0: èèyàn kọ́ wẹ́rú ni èèyàn kọ́ lẹ́ẹ̀dín hazard
1: tí wọ́n fi ṣe kí ni o kéèyàn dẹ̀ tún tó àlejò 41 years going to 42 years kò dẹ̀ ṣùwà báyẹn náà kò jẹ́ pé èdè wa sha soro
0: eni unado tun wa lo mu e ko ti kan ti sa tun si tun fe bere o tun o kan lo da bi oda 20 baba wa de ti je mo ri awon awon de si to pe won ti 60 e ni mo won ti lo ti ti gbo orun gbo won black black a e mo pa won ni won ni bi won ni su baba mi e je a se yi ko to ka se te ko won ti won ti sister ba ri de so da de gbo e ga tun di ji ta o ni de ta fi won po mo lagba wo unado tun wa lo mu baba e ko so da bi oda 20 o tun wa lo ju wa eyan la won ru ni ta ti gbo ju eji won lo
1: wala
0: kolo ko shanu eni nu
1: olo ko shanu ni koda go oro yen o ti di fami fa lori ayelujara bayi to ko yan tin ko pe ah o jo pe baba ti fe
0: on ti fe feyin ti o
1: emi da ri pe ta ba wo gan na ta ba wo leo messi na o sese ki a ehun na
0: eleyin gba ti baba leo messi ti eti to ti
1: o gan so pe ati continue ninu ifi ere daraya
0: yo fe ni
1: radie so
0: pe baba re ile to foju jo
1: be so oni kaluku won na lo ni plan fun ara won awon no wule so pe agba agbado jo gbo ni on fe fere daraya se sugbon asiko tin to niyan a se kini o
0: lati ma tesi waju o da furodri ton lo sinu ko bi ada bolu basa plus ni iye fun iko hun sugbon se bi ni pe minus ni fun iko ebi agba bọọlu
1: Man City
0: tori emi se so wi ko to ba je wi pe Rodri o fit fun Man City nsa to koja ni boya ta ba mo boya Arsenal ati gba dije league le gẹsi mo ko ba tun ko la to ba ko la tun ko la ni
1: beyin
0: ko to wa di wi pe Rodri o tun wa lo iyen fun
1: seri ta ba wo agba bọọlu yi dada a ma ri wi pe ni aye to wa o ja gba olu to je pe ise ma yo gan ni koda ninu DJ ife aye agbaye ti won gba yi DJ ife aye agbaye ti won gba yi
0: ariṣetakutakwe
1: ile
0: to se o da
1: baka won ku awon winner la won Man City
0: olorun lo le mi Maresca
1: Maresca lo dun mi fun ju bayi
0: lo dun mi fun ko dun gbangban iyen fun ko si network oni je ka se to ka se sugbon to ba ti se eni ti o je 25k wa pe yen leyin to wu ni ka je ran pele nu fona fun yen stubborn ko ri ju ba lori to ja won si laaro tun ni balogun ko Arsenal Martin Odegaard o je odimo ko gbogbo kan Arsenal awon fe gba community shield yi awon si fi bere ni eyin tawon e wo e gbadun awon tori pe ibo je tawon yo ro kulakula ni sata wa yi tin ba ride fun ya tun jola owo ni o wole yen sori eto ja won si Aderonke Adesola loruko ti mi lori sport mo tin ga lo tori mi o fo e ma kana mi ni gbo ku di spotlight eto ti o pon sun kan ikun atomara rajo se laro tun ni ire o.

0: right. Je ka ma kira wa gudede we gbogbo bi te ti lanfani lati ma gbo ikani yi. Ikani ti splash re. Plus 105.5 FM. Ele to wa ni le bala velele ni le bada. Oya ta lo ta o tan jo pe ni o gbodo voice out. A tun ti de lo se teni pelu awon royin loloko ojo kan to je tere idaraya. Nibi kibi ka kiri agba nla aye lo lede wa Nigeria. Nipinle Oyo ati ni ese kukuni. O ma du gbogbo ma kan sori pa ti gbogbo re papa to gazale. Oya join together. Banzo ni paro yin loloko ojo kan to je tere idaraya. A tun lanfani lati ma tun su re de sale koko iyen la won royin eleyi to takoko takoko bakan na la won royin yajo yajo to loyin bo npe ni breaking news bi ba se nbale bayi o na la ma gba sira wa la losan teni ni o emi ni keko mo wa lori eto agbawo na wa nbi yo ebari bazem bari bobo agbawo ti agbodo bawo je mo lada aye o kan mi fi da wa ta mo lanfani lati ma jo gba sira wa la losan teni o oni omo set pass yen le ta wo fi ma gba wole tun di omo lawo lolotu eto ale swagosi niyan o olale amza doruko temi di top striker ele to gallant gan o ma do gbegbe kede ma kan si iyen losan teni o ya papapa lati be bo la se to awon seyen losan yi bo la se ma to awon seyen losan yi gege bi royin ta n gbo lowo lowo bayi baba wa pada ri be eyin boya yo pada ri be ani o babi oni pada ri be n ta n gbo ni wi pe n ta n gbo ni wi pe ajo to mojuto gbogbo n to ni se pelu eyin ere idaraya lolede wa Nigeria ajo ti moju to gbogbo to ni se pelu ere idaraya lolede wa Nigeria baba n so nipa ti Nigeria National Sports Commission NSC iroyin ta n gbo ni wipe won ni won ti n so fun ajo NFF ki won o gbe ko o iyen eto dibo eleyi to ma waye ni ojo 27 osu keji ojo 27 osu kesan September 27 yen ani iroyin ta n gbo niyan wipe won ni won ti n so fun aye pe e si gbe kini yen ko die o pe koda o sese ki won yan awon igbimo eleyi ti o je bi igbimo kan ti o se akoso fun bi osu meta lati ti atoto awon nkan kokan to ni ko to je mo atoya ka tun se o de ba ko to di pe eto dibo waye a n gbo awon iroyin yen sugbon a ti fidi e mule sugbon ta n gbo lowo niyan pe National Sports Commission won ti n gbe igbese lai je pe ki won sun eto odibo yen o ki won o si sun die lai je ki gbogbo awon nkan kokan ko je atunse katunse o de ba won awon igbese awon ilana ati be lo won fe ki atunse o de ba awon igbese kan ko to di pe eto odibo waye sugbon baya yo ri bi abi oni ri be eja ma wo bo tori pe eyin gbogbo awon ololufe bolo laise gba lolede wa Nigeria opolopo na ni nfa pa janu wipe ani ajo NFF won ti disappoint wa se won ti ja wa ni tanmo awon eyan ofe ki o tun je wipe ori owo ta fi n ba bo lati yodun yi to je wipe owo olowo ese lese esa ma run mo owo kalarun mo owo kalarun mo ta n ba bo lati yojo yi awon eyan n fe ki atunto ko de ba owo kalarun mo yen ka se bi won se ko le je pe amo pada ri yo mo pada ri bo se ye ko ri gan ti o fi ni je pe kalarun mo ta run mo arun mo ayi mo ti epo loko lati opolopo odun seyin tori ta ba so nipa ajo NFF ko sese baje o bọ́ọ̀lù aláfẹsẹ̀ ọkàn jẹ́ wípé pàṣípàṣì eléyìí tí à ń ṣe ni kò jẹ́ kí àṣírí ó ti tú ti pẹ́ àwọn ilé tí wọ́n bá ń pàṣípàṣì bíi àwọn ilé tó yẹ pé àti rí i pé foundation lè yọ̀ọ̀dà tẹ́ mọ̀ pé tọ́ bá ti á dé àwọn àkókò kan bi ko bendin bi kan won tun pe brickley awa ogbon awon tun mogbon ati nda wa pe oya f eto irin eririn mo bi eririn mo bi oya concrete irin te ri mo bi yen iyo yo fa to ba to ye ko wo yo fa ra tirin yen won tun lo be lo fa won tun lo be lo sa ohun iyen ti yen ba ti office bi ni to ti fa ra tirin yen o tun le fe gba bo mi yo pe o da ko won tun wo segbe bi ngba ti pass bi won ba tun ni won tun pe brickley won tun mogbon ati nda pe a mo ri brickley ati mo so pe a se ri best thing ni pe ka da ile iwo ka sese tun ko sugbon awon ti an ni ati awon brickley ati o ja ri je modaro ni a e si wa dawo e mo yo owo te na ke to tun ko ni o ko ni didi dawo a logbon mi ni won ni oya e je ki won o to igi mo bi e se foundation yo gade bi a wa to kuta sa won bi bayi won ba tun se yóò tún gbé dúró fún gbà díẹ̀ sáà nígbà ọba tó yá yóò tún fẹ́ yọ gbọ́ǹbò mi ọgbọ́n tí a ń lò fún nff látijọ́ inú ẹ̀yìn ọgbọ́n àtinúdá pàṣípàṣì ẹnìkan ní sẹ mo ṣe brickley yàrí ni àbí iṣẹ construction èwo la àṣérí ń bẹ kọlọrun ọmọ sàánú ẹni ni kò sẹńtà àṣérí àrùbírí pọ̀npọ̀n àkó kankéré àkó búlọ́ọ̀kù àṣẹ lébìrà gbogbo ẹ̀ láṣẹ kò sẹńtà ńgbà yẹn sọmọ olówó àtàpátá dìde ni mikẹ́tò ní ẹbí mi sí bọ́ọ̀ bá ti lé ọ́sù láti ilẹ̀ yóò nira fún ọmọ bá dàgbà o ọ́sù láti ilẹ̀ ló fi jájú ọ̀nà ọ̀ wà máa tọrọ kí ọlọ́run kó dé ìgbìyànjú rẹ ládé ni o ẹlòmí ọ̀ọ́sù láti bẹ̀rẹ̀ sí ọ̀ọ́sù tí èkú náà ni o kò ní rọ́nà bá lọ o kìí ṣe ètè pé o àánú ọlọ́run ni ká tọrọ o kò sí tá a ṣe àrù kẹ̀kẹ́rẹ́ àkó búlọ́ọ̀kù àṣẹlébìrà káàkiri nìbàdàn tẹ́ délùú èkó kò síbi tá a ti ṣe káàkiri ṣé o gbogbo àwọn ọgbọ́n yẹn ẹ rí àwọn brickley àtọ jẹ́ igbe tí wọ́n ní mọ̀ dáadáa wọ́n ní ẹ wo kínní ni ẹ wo àtúnkó ṣùgbọ́n àwọn tí a rí jẹ́ mọ̀ràn rí ni ọgbọ́n wà tá a lè lò ẹjẹ́ a tún ṣe báyìí ẹ mú igi ṣe ẹ lọ ẹ lè gẹ́ẹ̀tì àwọn igi ẹ tó bá ẹ bẹ́ǹdì igi yẹn báyìí ẹ bẹ́ǹdì yẹn báyìí ẹ tó blọ́ọ̀kì sí ẹ mọ́ blọ́ọ̀kì yẹn ẹ wàá rọ concrete sínú ẹ̀ concrete lẹ́rọ sínú blọ́ọ̀kì yẹn ẹyin kò ní jẹ́ blọ́ọ̀kì lásán bẹ́yẹn ẹ wàá rọ kankéré sínú ẹ̀ ìyún ọdún gbé dúró lọ sáà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ lẹ́yìn tó sì jẹ́ wípé kókó náà ni wípé ibi ìpínlẹ̀ wọn padà dàwó náà ni wọn padà ẹ̀ǹdì ẹ̀ sáré gbogbo tí wọ́n ń ṣe yẹn láti mú dúró fúngbà díẹ̀ ni kìí ṣe tó lè mú dúró títí láéláé yóò padà dàwó náà nítorí pé foundation yẹn ò dáa foundation yẹn gangan ni ọ̀rọ̀ ti nff yìí nílò structure yẹn ò sí rárá kò dáa mọ́ rárá àfi kí wọ́n tún gbogbo ẹ̀ káwọn ó tún tò ó that's the only way out o bí bẹ́ẹ̀ kọ́ sẹ́ẹ̀rí bí ẹjẹ́ ń gbé yín débẹ̀ bí ibrahim guso bá kú òun bẹ̀ láàárọ̀ yìí ẹnikẹ́ni bọ́dì tí wọ́n bá tún fi ibẹ̀ àbí tá a bá wò pé eléyìí lọ dáa jù eléyìí lọ́gbọ́n dù eléyìí ni yóò ṣe kí iṣẹ́ yìí yé gan sẹ́ẹ̀rí tẹ́ bá fi ibẹ̀ sẹ́ẹ̀mọ̀ pé dídébẹ̀ tó bá débẹ̀ orí structure tí ọ̀dà yẹn mọ́ náà ni ó dé sí ọ́ dàbí pé ilé tó ti fẹ́ wó wọn á ní pé páànù rẹ̀ ni ọ̀dà mọ́ ẹ wá tú páànù orí rẹ̀ ẹ kó jẹ̀rá dé sí ìyún wa ní ọmọ wò láti lẹ̀ tí wọ́n bá tún fẹ́ lòmíì náà bẹ̀ orí structure tá à ń sọ yẹn náà ni ó ti jẹ́ alága tó bá ti jẹ́ ààrẹ lórí structure yẹn yóò tún the same thing náà ni ọmọ lọ empty structure ẹ̀ soríire àwọn èèyàn mi wọ́n ń lo èbó ń bì í empty structure ni a wà lórí rẹ̀ so kò sẹ́ni tó lè ṣiṣẹ́ nff báyìí kò sáwọn ìgbìmọ̀ tó lè ṣiṣẹ́ rẹ̀ báyìí pẹ̀lú structure tó wà ń lẹ̀yìn òtú bá ń tẹ́ òfo lórí òfo ni ọmọ ẹ̀jẹ̀ kìí ṣe pé structure yẹn ò da rárá ń ó ṣe story kan jáde mo fẹ́ kẹ́ ẹ wo kóòdì tán fi ń dìbò nff lórí àwọn structure àti bí àwọn tó jẹ́ alága nípínlẹ̀ sẹ́mọ̀ pé àwọn alága state àwọn state fa sẹ́mọ̀ pé wọn ò ní unlimited tenure ni wọ́n ń lò sẹ́mọ̀ ẹ̀mọ̀ unlimited tenure ò ní wọ́n ń lò tó gbé tenure tó yẹ pé bí ìgbà téèyàn bá jọba tó yẹ pé oyè ìdílé oyè àjẹrọ̀rùn tó yẹ pé ń gbọ́ bàbá tó gbéṣẹ̀ lọ́ba mi ò tó jẹ sọ yẹ kó rí bẹ́ẹ̀ unlimited tenure ni awon FA chairman nipinle ni won lo won o ni pe okay o sir kan lo le se o sir meji lo le se o ko si fun ti won igba ti oblon ba to so yi pe e bo ya ri awon kan ti an kan duro ti an di kan ranjangba yi pe ah kilo de gan na lo to bi o ba ti siyan yo ma lo lo ni FA chairman mi ti lo 20 years FA chairman mi o ti lo NFL president mi o ti lo NFL president bi meta ni FA chairman mi FA chairman state chairman mi o ti imi ti lo 16 years imi ti lo 20 years imi ti lo 12 years bi an se nlo niyan won o ni koko kankan so bi nkankan se je gbogbo e se je niyan o se wa restructure yen o na ni ki a ma bi won o se tun to o bi o ba ti satun to re in ri baba jupiter to le tun nff to lai je pe won tun structure si ba niyan se ri niyan eyin losan yi ka se to wa o *347*100*1# *347*1004#. O new *347*1004#. O lo ma gbe adebe losan yi iyen ka se ma dagun la o ti kawo na losan inu makamaka loye kan oye to kara wo kan re de iwo lokan losan bo ba dagun la ni bo ba dagun la olorun ma ja yo firete mi sapin o to bi jo meji jo meta to tin da bi ajo o kawo na losan yi nto ba wu re ran ni o *347*1004#. So wa ri baba fe play case bi o ba yi o o le pe number 02013306194 tabi ko ko won ni whatsapp number o de le chat won lori whatsapp number yi 09026026314 o ya papapa lati be yen ko si fi gagbaga kankan le ni abi ko fi be si an to ni kimi ese la liga o si ni la liga yokan ago melo ni o waye ago mejo tani ayitani deportivo ati eche eche ati deportivo lale eche ati deportivo lale e ma wo pe awon kan jegban yen ko iru atletico da pe wednesday la atletico ma play real madrid ojo saturday lago mejo abo lale barcelona ojo sunday ale na ni boy ago mejo abo awon ati eche bo se jenu kini ti mo ti wo mo so fun pe mo ti wo laaro tun fa mi argue okay papapa lati be yen eh ke ka roju oja ni okay e ja so loju oja ka pada de ba ba de oluko ni enzo mareska soro mikel ateta na si soro ifi gagbaga won to waye lana e se to fi ri be kini n to sele gangan kilo na abayo lagbara lowo olohun ba ba ti toju oja de agbira wa de be e ku kale
1: Chai, my head, oh. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test?
2: Yes, see result, oh.
1: Oga landlord, no be your village people, oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am.
2: Hey. Thank you, Oga Luta. I don't dey can't pay.
3: Luta, brand of Artemeta and Lumifan Train, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
4: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
5: Hola, wala yemo.
6: Baba, a kan rin lata aro ni. O ti su mi ibo gan la nlo bole mu mi lo.
7: Arakunrin, fokan bale. Onu ati lare ni mo fe fi han e. O ya wo, onre.
8: Takashi, pelu edegbeta naira, 500 naira lori Splash 105.5 FM. Pelu kodu e *347*1004#. Lori Lajelu 96.7 FM *347*1004#. Sabi loju opo website www.cashier.ng.
9: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí? Ṣé ń làlàá ni? Àbẹ́ ń ṣìrànràn?
6: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ gbígbé rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
10: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn?
11: Olórú ìsebè ni mo fẹ́ra jàre.
10: Olórú àbúrò tí olórúkọ kẹ̀.
11: Owó rẹ̀ kò wọ́n rárá, ó sì máa ń gbádùn rẹ̀.
10: Àmọ̀ pé rántí pé ìfà máa fani lákòóyá o.
11: Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
10: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
11: Olórú ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
10: Bẹ́ẹ̀ni, o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi olórú náà ṣe.
11: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórú ìsebè Devon Kings ni olórú ìsebè tó dára.
10: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
11: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
12: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
13: The world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15, starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence, Safe and Responsible Use of AI, Creative Writing and Problem Solving with AI, Content Creation for Social Media, Video Editing Basics, Graphic Design Fundamentals, Public Speaking and Presentation Skills, Podcast and Radio Production, Digital Storytelling, Personal Branding for Young Creators, and Team Projects in Creative Challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp. Where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314. 0907-893-3636. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì Splash lélẹ̀ Splash 105.5 tó wà nílé Bọ́lá Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn tá lọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní ògbọ́dọ̀ Fọ́ísà tó. Bí wọ́n bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ lè wò wá 1100 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ́ọ̀kànnì ìbánidọ́rẹ̀ẹ́. Ìkànnì ti Splash 105.5 lórí ti Jẹ́kọ̀mọ̀ Fan Family ní Facebook kọ́ wà ń bẹ̀, lórí TikTok @TopStriker100 @TopStriker100. Ó yẹ gbọ́gbọ́ àpá ìfigagbága tó wáyé lánàá láàrin ikọ̀ Manchester City àti ikọ̀ ti Arsenal. Olùkọ́ ni Enzo Maresca, ó ní òun gbà wípé kò séwu o, kò séwu bẹ́ẹ̀ ni ò ní béwu dé. Sẹ́rí ń tọ́sẹlẹ̀ lánàá yẹn ìdè àpùn. Ó ní àwọn agbábọ́ọ̀lù òun ò tí ì switch on, wọ́n sì ń boot lọ́wọ́ ni wọ́n àti ìtaná pé torí pé ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ yìí pé àwọn ọ̀jọ́ gbáradì ìyẹn ní pre-season. Ó ní kò sí wàhálà pé slow starting ló fà á, pé àwọn pẹ́ káwọn tó switch on ní àná yẹn pé nǹkan ti bọ́wọ́ orí pé ló fà á. Ó ní ẹ má wọ́rí ẹ lọ fọkàn balẹ̀ pé ìbàdí tán táwọn bá ṣe gbogbo àwọn sáìnì táwọn fẹ́ ṣe tán. Ó sọ̀rọ̀ sáìnì, ó ní ìbàdí tán táwọn bá yanjú gbogbo sáìnì tó kù táwọn fẹ́ yanjú tán. Ó ní ẹ̀rí fíìmù. Ẹ sì mọ́ gbàgbé wípé agbábọ́ọ̀lù ikọ̀ Lille yẹn, ọmọ bí orílẹ̀-èdè Morocco yẹn, Ayoub Bouade, Ayouba nu o, Alayouba, Ayoub Bouade, ẹ̀lẹ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú bíi £85 million. Wọ́n ní yóò wọlé lẹ́yìn ìgbà tọ́rọ̀ Rodri náà ti débi tọ́ lápẹrẹ pẹ̀lú ikọ̀ ti Barca. Ọ̀rọ̀ Rodri ti débi tọ́ lápẹrẹ pẹ̀lú ikọ̀ ti Barca. So lẹ́yìn tó túmọ̀ sí pé àwọn náà ó gbé agbọ́wọ́ àárín mi. Ẹ mọ̀ pé Rodri ò play lánàá, àwọn tó náà náà ti mọ ibi tọ́rọ̀ ń lọ, láti mọ ibi tọ́rọ̀ ń lọ, láti àtún mọ lo Rodri bí ìgbà téèyàn mọ téèyàn ń ṣe ni. Wọ́n ní Ayoub Bouade ọ̀rọ̀ ti débi tọ́ lápẹrẹ lórí ọ̀rọ̀ tiẹ̀ náà jẹ́ wọn kọjá. Ó sorí bíi kinní mọ̀ bínú jàre, ọkùnrin kan bì ní dalẹ̀ agbára láàmú. Lédè kúkúrú ọsọ ti jẹ́ kó yé wa pé ẹ lọ fọkàn balẹ̀ gbogbo ẹ̀yìn ti Manchester City pé bàìdí tán táwọn bá parí gbogbo àwọn sáìnì yẹn tán ìgbà náà lẹ́ẹ̀tọ́ wa mọ tó ń ṣẹlẹ̀ ntí ẹ̀ tí ìsìn akọ ẹni tí ń ṣe gan tí ẹ̀ tí ń sọ pé àgbà sẹ́ẹ̀ ti mọ̀ pá gbà ní tọ́ọ̀gì ni. Òkè ẹ̀yìn kan ti mọ̀ pò náà ni tọ́ọ̀gì tí ó ń lé tọ́ọ̀gì ta ní bí náà nu dagboru dagboru. Ṣùgbọ́n olùkọ́ ni Mikel Arteta ó ní ẹ tí rí fíìmù o, ó ní ọdún ilẹ̀ rí best of Martin Odegaard. Ó ní sáà yìí ó ní tó nǹkan nílò lẹ́yìn lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ kan gọ́nà àti pé ẹ fàdúrà ìrànlọ́wọ́ kọ́ mọ̀ ní ìfarapa. Torí pé ẹ mọ̀ pé sáà tó kọjá ìfarapa dá láàmú pọ̀ pé bá a bá to gbogbo àsìkò tí ò fi láǹfààní àti gbá bọ́ọ̀lù papọ̀ tá a tó pọ̀ mọ́ra wọn tó ṣe ń lọ síse ń bọ̀ yóò máa súnmọ́ bí oṣù márùn-ún sóṣù mẹ́fà. Kìí ṣe pé gbọrọgbọ o, pé tá a bá tó pọ̀ ijọ́ ọ̀sẹ̀ mẹ́rin, ijọ́ ọ̀sẹ̀ mẹ́fà, ijọ́ ọ̀sẹ̀ mẹ́ta, ijọ́ pé tá a bá padà to gbogbo rẹ̀ papọ̀ bẹ́yẹn yóò súnmọ́ bí oṣù márùn-ún sóṣù mẹ́fà tí ò fi láǹfààní àti gbá bọ́ọ̀lù. Ìyẹn ni pé kọ gbá smoothly, kó gbà lọ gerege bí ikọ́ gba díẹ̀ kó ní farapa ọ̀sẹ̀ mẹ́ta, bí ikọ́ gba díẹ̀ kó ní farapa ọ̀sẹ̀ mẹ́fà, bí ikọ́ gba díẹ̀ kó ní olóṣù kan lọ́sẹ̀ mẹ́rin. Pé tá a bá to gbogbo rẹ̀ pọ̀ yóò máa lọ bí oṣù márùn-ún àbí oṣù mẹ́fà. Lẹ́yìn tó túmọ̀ sí pé all affect performance ẹ̀ ìyẹn ní sáà tó kọjá. Gbọ́ mi dáadáa skipo gbogbo United Kingdom ọdúnlọ́fà gan o. Ẹ wá máa gbọ́ o, ó ní ṣùgbọ́n lọ́dún yìí best of Martin Odegaard ó lẹ́yìn náà ti máa rí. Ẹ ti máa rí bí ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú ntọ́gbá lánàá yẹn. Ó ní òun tẹ̀ kọjá yìí pé ó ṣeé ṣe kọjá yìí pé àwọn ò build the team gan surround ẹ̀ torí pé ohun tó múlẹ̀ ní pre-season ẹ̀yin ò tí ì lè rí fíìmù nígbà líìgì bá bẹ̀rẹ̀ tán lẹ̀ tó rí kọ̀sájẹ́ bó ṣe lóun ọ̀jẹ́ lápá abẹ̀ yẹn o. Ṣùgbọ́n ẹjẹ́ àwọ̀ ìfigagbága tó wáyé lánàá yẹn láàrin ikọ̀ ti Manchester City àti ikọ̀ ti Arsenal. Ṣá lè sọ yìí pé wẹ́ community shield is more or less pre-season náà ni àbí ká sọ yìí pé omi ń bẹ lámù fún ikọ̀ Manchester City pápọ̀ olùkọ́ni tuntun olùkọ́ni Maresca. Ẹjẹ́ á gbọ́ bí nǹkan ṣe lọ. Ọ̀gbẹ́ni Sikiru àwọn Sikiru láti ìpínlẹ̀ Ọ̀sun ní ọ̀dẹ òmu àkùdédé wòyí.
1: Àkùdédé wòyí atọ́kùn àkùdédé wòyí gbogbo ẹ̀yìn aráalé akáwọn tiwa ọ̀tá ni wọ́n ní dópin láéláé.
0: esi kwa se yori
1: apo ase yori ajo se na ni
0: kwa se yori
1: bo apata lajo kwa se yori
0: later ni ani ni osan Saturday pe won pe yin pe ma bo won ni le te ko leti pe e n lo si ile njo Saturday
1: ni ngba ti olorun ti pe ori bo se ri
0: e lo loto
1: ah celebration gidi Gbọrọ ti
0: Tori ngba mo bi ni njo yen ni ape ko si te fe lo se pe
1: ibi ngba won dibo ni e mo so fun yin pe mi ti transfer
0: kadi
1: so ki wa ni mo lo
0: ile dibo ni le mo
1: be ni ko si nti mo lo se
0: ti do ma bada
1: yin so pe mo do mo bada omo bada na ni mi tele yin so pe mo wa do mo bada fun yin so
0: mi se do
1: omo bada ni mi iya to bi mi ibadan ni won de ibadan de na bi mi si ibadan ni mo ni yawo so yin wa so pe mi se omo bada kuda mi sara bada gan omo bada ni mi omo de omo ni mi omo bada ni mi to ba wu mi ni mo le se
0: eyin gaga bi eni kan ma lu wo ni yin
1: mo so fun yin ni isin mo so fun yin sin
0: pe
1: mo lo omo bada ni mi
0: ibadan ni mi lati oni lo mo
1: yin se pe lati oni lo ti pe ti pe mo tin jo omo bada omo de omo omo bada ni mi ilode ebe mi mo ni ra mi ise yin leju ara mi
0: kan ni lu oyan na
1: ko ye ro ti yin le je lu kan emi ode omu ibadan ni mi
0: ode omu ibadan
1: ebe ni
0: mejeji te pe iru sinu state kan na kan ti ni state kan na ni nisi iru emi nisi ba ro ibadan ni mi inu oyo state na mo wa
1: ya ri pe eyan your state ilu le wa nu state ko de jina si ra won ko mo kan mo ra won lara awon amona ibadan o ni ode omu wa
0: okay
1: so o sugbon ke o si ibadan ko iyen o jina sira won ju ode omu si ibadan lo
0: ti lo be ri
1: no mo le ma lo be ah ke yin se dada ke yan debi kan ri ke yin o to le so pe kan ko jora won ode omu ibadan si jora
0: okay
1: so ode omu ibadan ni mi
0: ara ko si wara ah ogbani zikiru lati ile ibadan omo bibi ilu ibadan ti o ni nkankan se pelu opanle osun kitun ni
1: ko dide eju eto ba yen
0: no ki
1: omo di omu le mi
0: to le yin bayi le si lenu si ta ti ko bi ta joko si omo di omu tun ni yin
1: o ye mi
0: oro yin ti ye mi ogbani eloko dana aku dede we jade ni bi ta ti ko nbi
2: abi akudede oya tokun akudede ogun eyin ara le
1: jebu badan ni e
0: ko so be
1: ah oda
0: so be agba agba ri ke e ka won ara le jari
1: oruko temi na abdu wase mamadu yusuf akudede wa bakila kwa mo ke ja ka ke
0: mo la ni agba ri ke
1: alo agba
0: wala
1: te ba ti so pa gba re ke e ri so to pori ki ya mi
0: iro ni ehe
1: ori ki ya mi
0: ero yen le gan bi pare
1: ori ki ya mi
0: eyan ka bi ero
1: pa
0: ero si ni
1: ya mi la re ke
0: eh
1: so asa pe agba re ke
0: o re si ni

0: community ṣe di kun ṣùgbọ́n ikọ̀ tó kojú ara wọn lánàá ìṣòro wà fún olùkọ́ni Maresca láti bí irú ìfigagbága ta náà táìpẹ́pẹ́ gbàdúrà ló gbà ní ìfigagbága ta náà kódà kó padà nù pẹ̀lú àmì ayò mẹ́rin sódò èèyàn sọ pé kò sí wàhálà látara àti máa ṣe bọ́ọ̀rẹ̀ tán lè máa wò pé òkè ṣé irú olùkọ́ni tó kó wọn sòdí lánàá sẹ́yìn yìí pressure ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ látọ̀dọ̀ tiẹ̀ ìyẹn olùkọ́ni o lè tó túmọ̀ sí pé tí léegi bá bẹ̀rẹ̀ sẹ́yìn ó nílò result ní kíákíá
1: fáwọn olólùfẹ́
0: ní wàrà ṣe sà
1: tí wọ́n bá fẹ́ ní
0: ìgbẹ̀kẹ̀lé inú ẹ̀ káwọ́ fi gbàgbàgà náà sẹ́yìn wọ́n ti ń kọ we miss you pep gbàdúrà wọ́n ti ń kọ́ lánàá ní ìfigagbága tànà ìfigagbága àkọ́kọ́ tí ó lè tó túmọ̀ sí pé wàhálà ti ń wà fóun bọ̀ ìfigagbága yìí ò ní ṣe pẹ̀lú pé ibo ni league ń lọ ní sáà tá a fẹ́ mú torí pé start ju oyè wa pé àwọn ti máa gba sheed wọn ì sábà gba league ẹ̀ka péré ló wáyé láti bíi sáà mẹ́wàá sẹ́yìn gan that was 2018-2019 tí a bá gba community ṣe tó tún padà ó wà padà lọ gba league ìyẹn ni ikọ̀ man city
1: ló ṣe bẹ́ẹ̀
0: 2018-2019 kẹ́yìn ẹ̀ẹ̀kan láàrin ọdún mẹ́wàá sẹ́yìn tí a bá gba sheed kì í lórí ọ̀fẹ́ àti lọ gba league ó ti ṣẹlẹ̀ rí tí ikọ̀ arsenal ti na ikọ̀ man u ní 1998 3-0 báyìí náà lónà níbẹ̀rẹ̀ sá ọdún yẹn man u lọ gba treble man u gba league ó gba champions league ó gba fa.
1: tí ẹgbẹ́ tí yóò tún ṣẹlẹ̀ sí man city náà nù.
0: kò sí tí yóò lè ṣẹlẹ̀ o. so
1: lẹ́yìn ìgbà yẹn.
0: lẹ́yìn ìgbà yẹn kò so
1: àwọn nǹkan títí tó fi á di.
0: 2018-2019 ó dàbí pé ó tún ṣẹlẹ̀ náà 2012-2013
1: náà tẹ́ tó tún gba community
0: tó lọ gba
1: league
0: bọ̀ kì í sábà ṣẹlẹ̀ ṣéèdì ò sínú tán máa fi júwe pé ibi tí league ó wò sí lélẹ̀ so ó ní í ṣe pẹ̀lú pé gẹ́gẹ́ bí tólùkọ́ ni ẹ sọ fáwọn pléyà tó ń wò tí ìtàn náà ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá wò lánàá àmọ́ kó láti kọ́kọ́ start ẹ̀lẹ́ aland ìfigagbága mélòó ló gba ní precision so àwọn tó wulẹ̀ fi ń gbá precision gan ló yẹ kó ń gbó kó sírù ìfigagbága tàná so mo lè sọ pé náà mo
1: tó tó ń ṣe náà tí wọn ti ní fitness
0: ti wà fún díẹ̀ díẹ̀ díẹ̀ so láti wá kọ́ wọn tó jẹ́ pé fitness level náà ò tí ì débì kankan tó wá ń kó wọn sí ìfigagbága pé torí pé lórúkọ
1: bóyá mọ̀sùn ìlú fẹ́ fi
0: ṣe òun náà fẹ́ fi start dáadáa ni
1: ó fẹ́
0: boost mọ̀ra tara ti ẹ̀ gangan
1: pé kóhun ti ẹ̀
0: kọ́kọ́ kóhun ti ẹ̀ kọ́kọ́ mọ̀ pé ohun ti kọ́kọ́ tẹ́wọ́ gba fi kan o tóun náà máa tọ́ka sí pé nínú man city o
1: àti pé ọ̀nà strong contender
0: nínú ìdíje so lápọ̀dọ̀ tèmi o kò sí george pé nǹkan ẹni league ó kù sí
1: kò sí tí ó lè ṣẹlẹ̀ o gbàgbà tó wo bóyá bíi first five matches ikọ̀
0: tó gba league ní sáà tó lọ contender ni májà gbó sí bẹ́ẹ̀
1: of course defending
0: champion tí gbogbo ẹgbẹ́ wọn mọ̀ pé òun lójú wà láàrẹ̀ pọ́n ló dáa jù
1: of course
0: so kó arsenal dànù pé kò lè gba o bọ́ kò sí george pé n tó ṣẹlẹ̀ lánàá ká tí a sọ pé ó kéwọn ẹ lọ́ máa sọ ẹ lọ́ máa kàrà lọ́dọ̀ àníyíkàyé so kò tí ì jọ bẹ́ẹ̀ lápọ̀dọ̀ tẹ̀lé
2: lápọ̀dọ̀ tèmi mi ròyìn pé kò tẹ̀ papọ̀ mọ́ra wọn ó gba community shield sí 38 games so mo rò pé kò ìṣòro tí ẹ ṣe nǹkan tó papọ̀ mọ́ra wọn nǹkan tèmi kan rí ń bẹ̀ ni pé kò ń ṣe pre-season tabawo ìgbà tá sùn àgbà lánàá wọ́n ń jẹ́ kó yé àkọsílẹ̀ ń jẹ́ oyé wa pé ó ti gbà ní 18 times so béèyàn gbá pre-season mi ò ríbi tí wọ́n ń ṣí pre-season sí pé pre-season tán gbá ní ọdún yìí
1: ó níye
2: ìgbà báyìí lélẹ́yìí o so ilé tó túmọ̀ sí pé
1: nǹkan gbálà
2: náà yẹn ó ní record bí competition ni so ṣùgbọ́n nǹkan tèmi kan wo nípa olùkọ́ni ti Enzo Maresca ni pé nǹkan tó ṣẹlẹ̀ normal thing ò lè má ṣẹlẹ̀ ṣùgbọ́n ojú tí àwọn èèyàn kan fi tó jẹ́ kó bá àwọn èèyàn lẹ́jà fún ni pé olùkọ́ni ti wà nínú DJ tẹ́lẹ̀ ó ti wà nínú England tẹ́lẹ̀ kò ń ṣàjòjì sí so wọ́n expect pé tí yàtọ̀ bá tiẹ̀ máa wà kò ń ṣe nǹkan tó yẹ kó tó báyìí torí tá bá wo ikọ̀ arsenal kó ti na man city ní gómajì kó tó báyìí kò ń ṣábà ṣẹlẹ̀ so ohun tó jẹ́ kó surprise àwọn èèyàn nìyẹn pé àmì ayò mẹ́ta sódò bíi ti báwo so èmi ò rí nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn tó ju pé gómajì yẹn àwọn ẹgbẹ́ gómajì yẹn lọ so kò ń ṣe surprise pé bóyá arsenal ẹ̀nà man city àbí wọn ò wọ́t kanna manchester city normal thing ó ní nǹkan tó ṣẹlẹ̀ lápọ̀dọ̀
1: tẹ́lẹ̀. ok so kò nílò pé èèyàn ń káyà òkè fún man city.
2: káyà kò èèyàn ò nílò láti káyà sókè ẹ̀ẹ́mélòó gan-an náà ni manchester city ń fi hàn bíi ti gba league tó jẹ́ pé wọn àti ẹ̀ wá nà. so

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rè.
2: Takashi pẹ̀lú 500 naira 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí Ilájẹlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint tó sọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀.

0: iléeṣẹ́ Fẹ́mi Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Kòkòkò lórí rédíò yín. Ẹ má rò fáwọn ọmọ kan wíńdò ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn. Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
7: Splash.
6: Aminat Adetun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágùn onírúurú orin ilé wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì la pè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Káìkáìkáìkáìkáì. Ó máa ṣeré gidi.
8: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn?
9: Olórú ìsebè ni mo fẹ́ra jàre.
8: Olórú àbúrò tí olórúkọ kẹ̀.
9: Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
8: Àmọ̀ pé. Rántí pé ìfà máa fani lákòóyá o.
9: Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
8: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
9: Olórú ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
8: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi olóró náà ṣe.
9: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórú ìsebè Devon Kings ni olórú ìsebè tó dára.
8: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
9: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
10: Ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì Splash náà ni Splash 105.5 FM tó wà nílé Fúnbálá Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtá lọ́ta ọ̀tá ń jòpè ni o gbọ́dọ̀ fọ́ ìsàl. Lẹ́yìn bá sẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ lè wò wá live address níbi kíbi káàkiri àgbáńlá yẹ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì ti Splash 105.5 FM. Lórí Jákèmọ̀fá Family àwa ń bẹ̀ lórí TikTok @topstriker100. Agbábọ́ọ̀lù ikọ̀ ti Chelsea Enzo Fernandez. Ó rí Zim síbi iṣẹ́ padà lánàá, ìyẹn ni pé láti gbá bọ́ọ̀lù padà lánàá láti ìgbà tí wọ́n ti lọ fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé tí sáà ti parí. Ṣùgbọ́n lánàá yẹn orúkọ ẹ ti kọ́kọ́ wà lára líìsì pé ókè ara àwọn 20 man squad àbí 22 ni o. Ṣùgbọ́n kò bá wọn bẹ̀rẹ̀ ìfigagbága yẹn. Ṣé wàá rí ìgbà tó fẹ́ wọlé báyìí lariwo bá sọ lọ́tún lọ́sì. Ṣé mọ̀ pé gbogbo ariwo yìí oríṣiríṣi ọ̀nà ló pín sí. ó pín sí pé ìfìfẹ́hàn láti ìfìfẹ́hàn lọ sínú ikọ̀ ti Real Madrid lórílẹ̀-èdè Spain eléyìí tí Enzo Fernandez tó fìfẹ́hàn ó dàbí ẹni pé àwọn olólùfẹ́ ti mú sọ́wọ́ bákan ẹ̀ mọ́ làásìgbò tó ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè Argentina àti orílẹ̀-èdè England nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé bákan náà another corner tún ni another angle tún nìyẹn ṣùgbọ́n ìtọ́ wa jẹ́nu rẹ̀ méjèèjì òun la mọ̀ ṣùgbọ́n àwọn olólùfẹ́ mú sọ́wọ́ lánàá o kódà tí ìfigagbága àná fi tẹnubodò wọn ò jí orí mú mi bọ́ bá ti fẹsẹ̀ kan bọ́ọ̀lù báyìí làwọn tí ó pariwo wọ́n pariwo ẹgbọ́ sẹ́rù ìgbésẹ̀ yìí ṣé kò lè ṣé kì í ṣe pé ìgbà téèyàn bá ń ṣe ara èèyàn ni irú ìgbésẹ̀ báyìí.
5: Èmi rò pé tó bá ti lè dẹ́ kó bá dúró pẹ̀lú wọn tí ò bá lọ mọ́ olólùfẹ́ nìkan gbójú ń bi à ń bú èèyàn torí pé nǹkan téèyàn bá fẹ́ kó dà ara wọn tó lè jẹ́ kíkọ wọn ṣe dáadáa ní sáà yìí ńlọ wà láti ṣáàdì pé wúwúù lẹ́ ń ṣe sí tí rẹ̀wẹ̀sì fi bá so nǹkan ó padà ṣe tíìmù èèyàn náà ni ó dàbí ìgbà téèyàn bá fẹ́ràn tíìmù ni tó wá ṣàìṣe nǹkan tẹ́bẹ̀rẹ̀ téèyàn gbé sípè mo rò pé ìpè òun bóyá ìpè ní àtọ́ nǹkan tó ń bàjẹ́ yẹn ṣe ni àbí bóyá yóò tún máa bàjẹ́ sí so lápọ̀dọ̀ tèmi o olólùfẹ́ nìkan pọpọ́nra àǹdà game kí agbábọ́ọ̀lù náà wùwà pé professional òun so lọ́pọ̀lọpọ̀ gbà tí agbábọ́ọ̀lù bá ń ṣerú nǹkan tó ṣe yẹn tó bá ti pé nǹkan bá fẹ́ dàrú tó bá ti di pé ń bẹ̀rẹ̀ sí mi àwọn mo rò pé ṣẹlẹ̀ sí Cristiano Ronaldo náà rí ní díje ìfẹ́ àgbáyé 2006 tó di pé látara rẹ̀ ni wọ́n fi gba òun àti wọn rúnì ní world cup nígbà yẹn tàbá wò nígbà tó dé nígbà tó bẹ̀rẹ̀ sí ní mi àwọn nígbà tó titi pọ́n ti ń fòkè tí góò bá ti wọlé díẹ̀dẹ̀díẹ̀ ni wọ́n gbàgbé pé wàhálà kan ṣẹlẹ̀ láàrin àwọn àti akẹgbẹ́ rẹ̀ so lápọ̀dọ̀ tèmi o tó bá ti dé padà bóyá league bẹ̀rẹ̀ sí tó bá ti bẹ̀rẹ̀ tó mi àwọn tí wọ́n ti ẹ̀wọ̀n kí tí góò bá wọlé èèyàn ní wọ́n gbà tí ó fòkè tí wọ́n bá fòkè tẹ̀lé ẹlẹ́wọ̀n mọ̀ pé ọ̀tá wa ló mọ̀ góò so tí dùnú yẹn bá ti ń wá látara rẹ̀ padà ó súnmọ́ ká gbàgbé gbogbo ètò ti ṣe sẹ́yìn so lápọ̀dọ̀ tèmi olólùfẹ́ nílò kan ṣe sùúrù pẹ̀lẹ́ òun náà dẹ̀ nílò kó fi nǹkan mìíràn pààrọ̀ ìyẹn dáadáa kó fi dáadáa pààrọ̀ àìdá tán ló ṣe sẹ́yìn yẹn tó bá ti fi dáadáa pààrọ̀ rẹ̀ olólùfẹ́ náà ìwọ̀n yìí ṣe ìkà wọn ò ní pẹ́ tí wọ́n fi gbàgbé pé ó ṣẹ̀ wá lánàá tí wọ́n fi padà dọ̀rẹ́ padà lónìí so lápọ̀dọ̀ tèmi.
11: Nta bá tiẹ̀ ní ká wo ohun tó ń ṣe kò sí inú ọkọ̀ igi agbábọ́ọ̀lù kankan tí olólùfẹ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀ àfẹn tí ò bá tún ṣe ju bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ tí ó ti so papọ̀ mọ́ra wọn báyẹn Chelsea England so ó ti wọnú ara wọn kò síbi tán ti fẹ́ lọ play match yẹn tó bá ti jẹ́ pé ibi tí àwọn English bá pọ̀ sí yálà ojú olólùfẹ́ Chelsea o ojú olólùfẹ́ Man U o tó bá ṣe àtijọ́ mọ ọbẹ̀ yẹn wọ́n á ṣe bẹ́ẹ̀ fún tá a bá ní ká wo tóun náà ṣe ó kò kù lọ́pọ̀lọpọ̀ nǹkan tó ṣe ṣùgbọ́n ntòun ntí bóyá ntí agent ẹ̀ advice ẹ̀ ni pé ọgbọ́n tá a lè fi lọ́ǹbì òun náà ni pé ká dá wàhálà lẹ̀ tá a bá ní ká wo tó ṣẹlẹ̀ yẹn sìn tíìmù yẹn gan ti prepare pé wọ́n ti rí bígbà tó ti lọ tó bá fi lè mú tíìmù sọ fún player pé replacement ẹ̀ lélẹ̀ àwọn náà ti mú rálẹ̀ àti lọ ni dóò in tó ọ́fà wọn ní last season mi rò bóyá pé ó ní mífìdà kan tán lè gbé sáàyè yẹn tí ó lè ṣe tó súnmọ́ ṣùgbọ́n kì í ṣe gbà tóun náà ọkọ̀ dé náà lòun náà sáré ṣe bẹ́ẹ̀ so wọ́n tíìmù yẹn kàn lè mẹ́kàn rò bóyá pé kí wọ́n yí ohun padà kọ́ lásìkò yìí ibi tóun náà ní lọ́kàn láti lọ òun náà ni wọ́n ti ní àwọn ògbé mífìdà kan mọ́ yẹn tá a bá dẹ̀ ń wò bóyá pé Maresca pé ó máa easy fún láti fún Man City láti gbé mi rò bóyá pó lè lọ Man City lójú tèmi fi wò that's why fa pé ọ̀rẹ́ mi inú ẹ̀ ni olùkọ́ni pé ẹ̀ tán jọ wà mí rò bóyá pó lè lọ Man City.
5: Okay. Lápọ̀dọ̀ tèmi èmi rò pé òun náà ló lè decide ìgbà tí ariwo yìí máa lọlẹ̀ òun fúnra ẹ̀ ló lè decide decider tó bá dúró olólùfẹ́ ó ṣeéṣe kán gbàgbé ẹ̀ ṣùgbọ́n tó bá padà lọ at the end of the day wọn ò lè gbàgbé ẹ̀ kódà inú anytime tán bá ti ń pàdé ẹ̀ kò sígbà tán ni máa bú ẹ̀ tá a bá wo agbábọ́ọ̀lù láti ìgbà tó ti wọnú ikọ̀ Chelsea gan láàsì yẹn gangan tó ní ìṣù pẹ̀lú ikọ̀ Chelsea ló gba ìfigagbága tó pọ̀ jù both minute and match láàsì yẹn gan náà ló gbà jù fún wọn so olè tó jẹ́ pé wọ́n ṣì ń enjoy ẹ̀ lọ́wọ́lọ́wọ́ so tó bá yẹ pé àwọn management kò tí ì bọ́ nǹkan sì lè ṣiṣẹ́ lé lórí ni ti àwọn olólùfẹ́ nǹkan tó kéré ni tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa padà so lápọ̀dọ̀ tèmi tó bá lọ ariwo yẹn ó sì ń continue níjọ tán bá ti ń pàdé
10: anytime any day ariwo yẹn sì ń lọ
5: ó sì ń lọ
10: síbẹ̀ náà ni ọ̀dà kò burú. *347*100#. A yi ko to yen laipe yi. Olukọ ni postcode oni e mo bu. Lati ma bu olukọ ni Michael Carrick is too early. Oni gbe baba wo inconsistency won ninu precision ti won gba yi. Oni eyan fe dabi eni pe abi ka bu won ni abi ka se nkankan ni. Oni nkan tan kan ni lo ni pe won need main striker kan to ma je pe kò ní jẹ́ Benjamin Sesko nìkan pé ikọ̀ Man U need the main striker mi tó náà máa dúró tán tí ó fi jẹ́ pé wọ́n mọ̀ gba iṣẹ́ yẹn fúnra wọn pé Sesko nìkan ò lè dá iṣẹ́ yẹn sí and it's too early láti máa castigate ikọ̀ Man U báyìí pé ó ti yá jù wípé bàbá wo ìṣesí rẹ̀ ní sáà tó kọjá àti pé league ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni kódà gbogbo fagagbaga tẹ́ fẹ́ máa bu fún ìgàn kò ń ṣe official game pé bíi friendly match ni fún díẹ̀ yìí ẹ lọ fọkàn balẹ̀ ẹ calm down ẹ má kanjú ẹ má bẹ́ o láti máa bẹ́yẹn ẹ sì wà wù ẹ sì má jẹ́ kí ọ̀rọ̀ ẹnu yín kórè ṣàkóbá fún ikọ̀ Man U èrò òwòrán ẹ má lọ ṣàkóbá fún rẹfúrí o ẹyẹ postcode lójú ó di mímọ̀ bẹ́ẹ̀ ó yá gbágbá pa láti ibẹ̀ yẹn. Yami Karaga ó ní kíni tí ikọ̀ Man U rí lára Yuri Tielemans tí a fi gbé ó ní kíni tí a rí gangan pé tí èsè pé wọ́n ń dì wọ́n pé Matheus Fernandes gangan tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ lákọ̀ọ́kọ́ gan wọ́n nílò pé wọn ò nílò Yuri Tielemans pé Tielemans pé kí wọ́n lò fún wọn tí a fi gbé.
5: Ẹ ṣe mọ̀ pé ẹ máa sọ̀rọ̀ pa olùkọ́ ni ìtí Karaga dá sí yẹn agbọ̀nbi tí ò ní máa ń pa rẹ̀ ló ń dá sí.
10: Tí ọ̀kan lọ́wọ́ kan lẹ́sẹ̀
5: tá bá sọ̀rọ̀ Michael Daniel Karaga a rí pé Karaga defender ni Michael Carrick midfield ni
10: of course
5: so tí midfield bá lè dá midfield ẹgbẹ́ rẹ̀ mọ̀
10: pé tí ọmọ
5: quality midfield lára midfield tó lọ gbé so a jẹ pé iṣẹ yẹn gan kó wá sẹmi tí ó lọ mọ
10: sí o
5: so lápọ̀dọ̀ tí yín o nítorí alimọ Carrick tọ́ka sí pé Yuri Tielemans ló ń fẹ́ ààyè tóun gangan gbá náà ni
10: so tí o bá mọ
5: tí o bá ti wá mọ tó bá yẹ pé ó wá fail látara Yuri Tielemans tán lọ gbé ìyẹn Michael Carrick gan náà ó yẹ kó búra rẹ pé so definitely bóun ṣe ṣiṣẹ́ tó láàrin gbogbo òun ò dá gbáàrin gbogbo kankan mọ tó nípọ́lì tó ń fẹ́
10: láti àárẹ̀ ìmọ̀ agbẹ́rù Yuri Tielemans
5: tó wájẹ́ pé defender ni Karaga tọ́ka sẹ́nsìn máa wò pé rú tó náà gbágbá ni
10: ó ní ìwọ̀nba ti gbé Matheus Fernandes
12: ṣẹ́rí lápọ̀lọ̀ tèmi
5: bóyá èjì ló ń wò
12: nípa tí ó ṣẹlẹ̀ àpò Man U ló súnmọ́ dọ́dọ̀ Yuri Tielemans
10: ìtàpọ̀ wọn gbé
12: ni o
10: kìí ṣe tí a ní
12: ẹni tí Yami Karaga sọ yẹn òun ni wọ́n kọ́ta sí ìgbà yẹn ṣùgbọ́n owó ló fi padà conclude sí léyìn tó túmọ̀ sí pé àwọn gan mọ tí ohun àwọn tó lè ṣe táwọn fẹ́ ṣe
10: tó dáa ni first option
12: bẹ́ẹ̀ ni so àì ló súnmọ́ débẹ̀ yẹn.
10: Ẹyin sáré pe nọ́mbà yẹn ká máa lọ bẹ́ẹ̀ yẹn so ó ti pé ọ̀rẹ́dì gan. Hello.
13: Hello.
10: Ẹ ká sọ orúkọ yín àtàdúgbò tẹ wáyé sà. Láti ìlú Gbọ́ra. Congratulations ẹ̀yin lẹ́jọ́ N50,000 lórí káṣẹ̀ lọ́sàn yìí. Wọ́n máa pè yín. Ẹjẹ́ á máa lọ fún tọ̀sẹ̀ yìí. Ọjọ́ ti lọ. Ìyókù di ọ̀la lágbára lọ́wọ́ ọlọ́run kọ́ lọ́ọ́ mọ̀ pòkù ní sọ̀rọ̀ àtàwọn àtẹ̀yìn. Títí ọ̀la ọ̀hún. Ọ̀làwálẹ̀ Hamza ló kọ́ tèmi tọ́ṣọ́ka tó gallant gan. Askalavi ẹ sọ pé ó ti lọ.
14: Àwa ti ní Splash FM la wa fẹ́ máa gbọ́. Splash FM, owó wa fẹ́ máa gbọ́.
15: Splash 105.5 FM, the integrity station.
16: Here, quick, charge at 240.
17: Hot news, cool vibes, sports, and more on the integrity station.

0: àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
1: Orúkọ ìṣègbè ni mo fẹ́ ra jàre.
0: Orúkọ àbúrò tí olórúkọ kẹ̀.
1: Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
0: Àmọ̀ pé rántí pé ìfà máa fani lápò ìyá o.
1: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
0: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìṣègbè tó pọ̀ ju owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Òróró ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ni, ò parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. Ó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
1: Òótọ́ ló sọ. Ó ṣe wọ̀n rẹ̀ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìṣègbè Devon Kings ni òróró ìṣègbè tó dára.
0: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
2: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìnirere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
2: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Oats.
1: Quaker Oats. Much more goodness. Now in a new pack.
2: Àmọ̀ kò yí kí ló fẹ́ ra yẹn.
3: Olórò ìsebè ni mo fẹ́ ra jàre.
2: Olórò àbúrò tí olórúkọ kẹ̀.
3: Owó rẹ̀ kò wá rárá.
2: Ó sì máa ń gbádùn rẹ̀.
4: Àmọ̀ pé.
2: Rántí pé ìfà máa fani lápò ìyá o.
3: Olórò wo ló wá fẹ́ kí n rà báyìí.
2: Olórò Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórò ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
3: Olórò ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi olórò náà ṣe.
3: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé Ororo Isebe Devon Kings ni Ororo Isebe tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
5: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
6: Akọyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
5: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
6: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
5: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite pàkí 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gbá ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
7: Them say monkey smart, not because the tree near. But now monkey will jump past the eye, they quick see.
8: Don't call me auntie.
7: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron.
8: Yes, sir.
7: Now only the biggest moves go make I see you.
8: I'll be fighting, okay?
7: Everybody come show themselves.
9: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, though. All the bass goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
10: Whoa, Maltina!
11: Applications for Maltina Teacher of the Year 2026 are officially open. If you're a secondary school teacher, register now at www.maltinateacheroftheyear.com. This year's grand prize winner will receive a brand new Honda SUV, 10 million naira cash prize, capacity development training, school infrastructure, and a one-year supply of Maltina. Second prize winner gets 5 million naira. Third prize winner gets 3 million naira. And the state champions will receive 1 million naira each.
12: The Maltina Teacher of the Year is an initiative of Nigerian Breweries Felix Ohiwere Education Trust Fund.
11: Supported by Union Bank, Airpeace, Honda, and Ecotel and Suites. Entries close on 21st August 2026.
12: Terms and conditions apply.
13: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
14: Shared meals like delicious jollof and chicken.
13: Made with Onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo riro, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with Onga.
15: That's why we say, let's go home. There's food at home.
16: Enjoy the taste of home with a newly proved Onga chicken flavor.
17: The taste of home.
18: Itemeji omi orombo lemoni, shidi eduko ati iyo.
19: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
18: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
19: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
20: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
16: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
21: Baba, akọrin látàárọ̀ ni. O ti sú mi, igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
22: Arákùnrin, fọkànbalẹ̀, ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. O yà wò ó, òun rè.
21: Takashi, pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, lórí Splash 105.5 FM, pẹ̀lú kóòdù ẹ̀, *347*1004*1#. Lórí Lajelu 96.7 FM, *347*1004*2#. tàbí lójú òpó website www.cashier.ng.
0: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí? Ṣé ń làlàá ni? Àbẹ́ ń ṣìrànràn.
4: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀? Mo ti

0: méjì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóòlì kan, lásìkò kan náà.
2: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
3: Ìwọ náà kojú mọ́.
2: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
3: O dáná, sọ ká gbọ́.
2: Àbí.
1: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.

0: And because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pí àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Hey, who they greet?
3: Now everybody wey carry tom-tom.
2: Whether na traffic, long queue, or busy day.
3: No lele.
2: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

0: Today, Tom Tom, breathe through it.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: 105.5 FM.
1: Ó dé o! Alẹ́ Monday lago méje sí méjọ àṣálẹ́ lẹ́ mọ pàdé rẹ̀.
2: Ìyẹ́ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
3: Gbàgbé ìrùnú ẹ.
4: Gbàgbé ìrùnú ẹ.
2: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí ẹ̀lé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè.
5: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rí o Ọlá Olúwa Sakios, return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́. Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
2: Flash FM 105.5 la ó ti máa gbọ́. Ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa, má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Mo fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
5: Ìrònú kí mú ni gbádùn, ó mú ni ìgbẹ́ni.
2: Láolú gbẹ̀mídébẹ̀.

ẹ tún gbá àwọn oríṣiríṣi odua lọ́jì lọ́jọ́ ti tò ní ìṣẹ́. Ọlọ́run ọba ni mo sì ń kì lọ́wọ́ o, Ọlọ́run ọba ni mo sì ń fìyìn àtọ́pẹ́ mi fún lọ́wọ́, torón ló lọ pẹ́ o náà lólodò náà lólohun gbogbo káàkiri àgbáńláyé. Dixon náà lọ lọ́wọ́ bọ́tìn ni wà lórí ètò yìí káàkiri àgbáńláyé. Kúnlé anífowóṣe náà lólóòtú ètò Return of Gbenga Adégbòye tẹ́ń láǹfààní láti máa gbọ́ yìí. Ẹ jẹ́ wọnú àwọn spirit odù mi lọ lónìí.

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: wọn ló dùn báyìí wọn ní bá a ti ń gbọ yìí bẹẹ náà ló dùn wọn ní bẹẹ náà lórí wọn ní bó ti yẹ kó máa rí náà nù ǹjẹ tó bá wá parada bó bá di ìhà àti bòmí bí ò bá rí bẹẹ mọ ń kọṣẹ ní wípé bó ti yẹ kó rí kọ lórí. ẹ káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú àgbàlagbà bàbá àwọn àgbàlagbà.
1: wọlé ní èmilógún ayé yín ẹ wọlé ní àkọọdù ẹ ní rìbò sẹbígbà tí davido wà bẹ ṣe kàgbé ẹ níbẹ rò sí mọ lẹyìn yín sẹbẹ rò sí mọ mọ lẹyìn davido nù davido ọ rí pé àwọn bùrọdà rẹ àti sísà rẹ wọn balẹ jẹ kọkọrọ tí ń sí ọsùn tí ń tì í ẹ lọ bẹrẹ mi wò dáadáa mo ti fi lé
2: bàbá olóore ìlú.
3: just because you're a governor does not make you give you the right to make irresponsible allegation. If you're the governor of the state, ọdẹ mẹ́ńkọ́ pé lọ́wọ́ mọ́ then charge him to court.
2: olóore ìlú.
4: ọmọ mi Báyọ̀ Adélábù Orí, you are my son, I love you. What you need to become governor is in my hand. Come and take it. Try it. Let APC, let them put you there. If you don't take it, you will lose. Then wugaga bi woli to ba wole Olorun si mo. Nkan to ma fi wole nbe lowo mi.
2: Baba olóore ìlú.
5: Àwọn èèyàn sọ pé ọbàdé bàbá wa Abiola ó wí fún wa. Ó ní wọn ìfárí lẹ́yìn olórí. Ẹ̀yin bàbá wa náà sì rí pé wọn ò fi ìjọba rí wọn àgbé adéléyàn lórí tí ọba sí ń bẹ ohun tí wọn náà sì ń jò ní bíbà tí wọn kàn ń ṣe tíátà ẹlẹ́fẹ́ fún wọn mẹ́ta ẹ̀fẹ́ fún wọn ládé ẹni tágẹ́ẹ̀tì ẹnìkan lẹ̀ ń lénu wọn o àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn wá wá ìdí táwọn òfin ní sí ń bẹ ẹ wàá tún sọ pé ẹ fẹ́ dá kínní nǹkan ẹ̀sìn sọ́jọ́ mi torí ìnákùnà tẹ́ ẹ fẹ́ ná ẹ wá ní ₦1.5 billion láti ṣe ìranù wọn fẹ́ wo ọ̀nà wo làwọn ó gbà lo owó yẹn bọ̀ tí ò ju àwa lójú àwọn tí wọ́n ń ti gómìnà ni pírọ́bìlẹ́mù rẹ̀ torí pé a níjà láàrin ara wa ṣùgbọ́n àwọn kan wọ́n ń tì wọ́n àwọn ọmọ ẹgbẹ́ yín náà wà nù wọ́n tọrọrọ dé gbangba ká sọ báyìí.
2: bàbá olóore ìlú.
4: èmi mo sọ bẹẹ ọlọrun sọ bẹẹ fún mi na god talk am for me let anybody call it anything I'm just challenging you that to become a governor what you need to become a governor is in my pocket if you win there's no god I challenge you.
2: bàbá

0: ẹ káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú àgbàlagbà bàbá àwọn àgbàlagbà ẹ káàbọ̀ sí ìkànnì splash 105.5 FM the integrity station promoting right values. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò bàbá olóore ìlú níbẹ̀ náà láti máa ń jẹ́ kó di mímọ̀ àwọn nǹkan tó ń lọ láwùjọ wa àti ipa ribiribi tí àwọn tí wọ́n jẹ́ bàbá olóore ìlú wa tí wọ́n ń kó. Èyí tá a gbé kalẹ̀ nílànà ti ìfòṣèlú ṣẹ̀fẹ̀ táwọn onígẹ̀ẹ́sì ń pè ní political satire. Bẹ́ẹ̀ bá pè ní ètò olówémòwe bàbá olóore ìlú náà ni. Ṣùgbọ́n ta ni bàbá olóore ìlú gan-an? Kí sì ni oore ìlú ṣe? Bàbá olóore ìlú náà ni ẹni ọ̀hún. Èyíkéyìí nínú àwọn tí ó jẹ́ aṣojú àbí adarí láwùjọ lágbègbè láyìíká lórílẹ̀-èdè tó jẹ́ wípé ohun tí ó ń jẹ́ nǹkan àlùmọ́nì gbogbo ètò ọrọ̀ ajé gbogbo káràkátà àti amáyédẹrùn ìdàgbàsókè ìlú lápapọ̀ ní ìkáwọ́ rẹ̀ náà ló wà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ oore ìlú. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ oore ìlú yìí ló ń bẹ ní ìkáwọ́ bàbá. Bàbá náà tí í ṣe olórí tí í ṣe adarí òun ni bàbá olóore ìlú nítorí ìkáwọ́ rẹ̀ ló wà. A kí wọn nílùú òròkí. Àwọn tó ti tẹ̀ka wọ́n sì ti wí pé ọmọ Adeleke ni kó tẹ̀síwájú òun làwọn yàn pé kó máa bá sáà lọ gẹ́gẹ́ bíi gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọdún mẹ́rin àkọ́kọ́ ti lọ, ọdún kẹrin ẹ̀kejì náà ló tún bẹ̀rẹ̀ báyìí. Tòun ti bẹ́ẹ̀ náà ẹ má ṣe gbàgbé o wípé kò sí tó níbẹ̀rẹ̀ tí kì í lópin. Bàbá olóore ìlú ló ń kiyín. Ẹ kalẹ̀ Ọlárẹ̀wájú Adéwùsì Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ lorúkọ mi. Ẹ káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú.
1: Adéwọ̀ tí mo sọ òye yìí, ebi tí mo fowó mi ra transformer fún yín, kí ni mo fẹ́ jí inú owó yín? Ẹ ṣá mọ̀ pé kí gómìnà wa kó tó débẹ̀, ó yé iye gbèsè tó jẹ tẹ́lẹ̀. But kí ni balance account ẹ sí? Kí ni balance account ẹ sí? Ṣé mọ̀ pé a ní bó ṣe rìn kí account ẹ tó ṣe bó ṣe ṣe sí? Nítorí pé ẹ ṣáàmọ̀ but kọ̀kọ̀ kí èmi mú owó yín mo máa fi kun ni. Nítorí for the last 20 years, 30 years, ìṣe làwọn tó bí àwa wọ́n fi kó owó Ogun State ni. Kò sí yunifásitì náà lọ́gùn state tí Adébútú family ò ṣe sí, táwa náà ò dẹ̀ ní ṣe sí. Gbogbo ìlú tó wà ní Ogun State làwa invest gbogbo investment ọdún báyìí ló wà. Àwa ò lè ju owó yín. Ẹni tí ò ní ju owó yín ni kẹ gbé sí ipò. Gbé àtọ̀hún rìn wá sí ipò kárígo ló máa ṣe káríwàká. Kí mo bá fún yín? Káríwàká. Bọ́tẹ́bí ò kúrò láàrin yín, ìpẹ́rù ni mo wà. Tí bá mú nǹkan ìṣẹ̀lẹ̀ máa lé mi bá one time.
2: Olóore ìlú.
3: The smartest of the smartest of the smartest Nigerian youth. The greatest of the greatest of the greatest of the greatest of the greatest of the greatest.
4: Nigeria, ẹni ọgbọ́n mọ ẹni ọgbọ́n ẹni ọgọ́ ni àmọ́ráwọ̀ àmọ́ bẹ́ẹ̀ èèyàn bá sọ fẹ́ ni ọgọ́ yóò dìjà ébàríbà. Mo kírun ogbó ẹ̀yin ọmọ nájú orí ẹ o. Sẹ́nitọ́ Kàkó ló ń kiyin aka Sẹ́nitọ́ Kax aláyà ló lè gbélé ńlá 1. erin la loko agbe taka baba la ku baba ta lo ma foko perin ko si o ko si agbe to ma won selese erin.

0: ṣe rí náà nìyẹn. Èèyàn méjì ló máa ń tayò. Bàbá ṣe rí ọ̀tá, bẹ́ẹ̀ la máa rí òpè. Ṣùgbọ́n nígbà tí ayò bá ń lọ lọ́wọ́, a máa wá ṣe ìbéèrè. Pàápàá ẹni tí ayò bá ti yé tó bá bá wọn di ayò. A máa béèrè lọ́wọ́ àwọn tó wà ńbẹ̀ pé ẹjọ́ ta lọ ta. Lókè tá a dẹ̀ lò pé. Ìjòkó yóò ṣèṣe ìlú aró ló láṣọ. Ẹ̀dá ò ní sáré sáré títí kó kọjá kádàrá. Àyànmọ́ ò gbóògùn orí lẹ́lẹ́jọ́. Hello.
1: Ẹ mọ̀ ká lẹ̀.
0: Ẹ ká.
1: Abubakar Badmusi náà ni.
0: Káàbọ̀.
1: N ta sọ náà nù.
0: Èyí lẹ̀ ń sọ náà nù.
1: Àní àtikákọ́ dúpẹ́ fọ́lọ́hun. Oníkádàrá. A sì dúpẹ́ fún àwọn èèyàn náà. Onífábàbí. Iṣẹ́ ọwọ́ ẹ̀dá ló gbẹ̀dá jáde.
0: Ló máa gbẹ̀dá là.
1: Ṣé ti rí?
0: Kí ni?
1: Ẹsẹ̀. Ẹsẹ̀.
0: A tó yín ti.
1: Ẹ̀wúre. Bla bla bla.
0: Bóyá kẹ́ ẹ lọ́jọ́ rere. Àwa ti mọ èrò yín. Àwa ti mọ nǹkan tó wà lọ́kàn gbogbo yín. Ṣùgbọ́n ìgbẹ̀yìn láláyò ta. Ohun tí ò yé yín pọ̀ ju ohun tó yé yín lọ.

0: tẹ́ ń ṣe ọbí wa lónìí ẹ lọ kọ́ lẹ̀ o ẹ kọ́ déètì ẹni lẹ̀ kí ni déètì ẹni òní jẹ́ ọjọ́ kẹtàdínlógún nínú oṣù ogun òjìlélẹ́gbàá ọdún dín mẹ́rìnlá ẹ̀. Hello.
1: Hello, Ekweto.
0: Ẹ kaalẹ̀ o.
1: Ekweto.
0: Ẹ ṣeun o.
1: Alásáadé alágbàdo.
0: Ìyá alágbàdo. Ẹ kú ọ̀rọ̀ ajé.
1: Èmi jẹ́ ọgbẹ́ o.
0: Àmì o.
1: Èmi rẹ̀ rẹ̀ lẹ̀ o.
0: Àmì o. Ẹjọ́ ẹ ṣàdúrà mi iná ilé tẹ gbé. Ẹ lè ṣe kí ni? Wọ́n sá lọ. Wọ́n ti sá lọ. Ya sá lọ.
2: Nípa àwọn gbajúgbajẹ ni gbojúmọ̀ láwùjọ tó jẹ́ wípé tí wọ́n bá ti gbọ́ wípé wọ́n dàgbà báyìí ikú ni wọ́n máa ń rò sí wọn.
0: Ṣé ẹ rí àtẹni tí wọ́n rò kúrò àtẹni tí wọ́n rò kúrò ni àti kú fúnra ẹ̀ tí wọ́n ń rò mọ́ ọ̀yàn ikú ló máa pààyà láyà everybody.
3: Ó bá parí.
4: Bàbá olóore ìlú.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pariwo kiri ẹ mo fẹ́ fi nǹkan kan dá yín lójú o torí ẹ̀yin ò kí ń mọ̀ ìgbà tí eré máa ń ní the end bẹ́ẹ̀ ni sinimá tó wà ńlẹ̀ yìí pé tí ìdè the end o. Àsìkò tí a ti máa ṣe bọ kálukú a máa fira ẹ̀ hàn ládé yìí ó ti dójú ẹ̀ sẹ́yìn. Kò sí àní-àní mọ́ kí ló ṣe làrí tọ́ka àti máa ṣe bọ̀. Ìdí tí mi dẹ̀ fi sọ wípé sinimá yóò tí ì parí lóró kí. Kojú ti àwọn èèyàn wa tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ní pé àwọn sì ń ṣètò gbogbo lọ́wọ́ o kò tí ì jọra wọn tán nígbà tó bá jọra wọn. Kọ́rọ̀ máa wá di wípé ṣe bí ẹ ti gbà tẹ́lẹ̀ páyà àwọn ti jáwé olúborí ọ̀rọ̀ ìdìbò kì í lọ bẹ́ẹ̀ yẹn o. Wọ́n kéde ò túmọ̀ sí pé ó ti tẹ̀yìn lọ́wọ́. Ẹjọ́ arábìnrin tó ní òun níbọn yẹn ń kọ̀ mi tí ẹ ti gbàgbé orúkọ ẹ̀. Ó lọ́rọ̀ kan báyìí tó dàbí pé ó sọ báyìí ó sọ̀rọ̀ kan báyìí kí tiẹ̀ lórúkọ arábìnrin yẹn náà.
5: Ẹ wọlé ní èmi lógún ayé yín ẹ wọlé ní àkọ́dù ẹ ní ríbò sẹ́bígbà tí Davido wà bẹ̀sẹ̀ kàńpẹ́ ẹ̀ níbẹ̀ rò ti mọ lẹ́yìn yín sẹ́bẹ̀rò ti mọ lẹ́yìn Davido nù. Davido ọ̀ rí pé àwọn brọ́dà rẹ àti sísà rẹ wọn balẹ̀ jẹ́ kọ́kọ́rọ́ tí ń sí ọ̀sun tí ń tì í ẹ lọ bẹ̀rẹ̀ mi wò dáadáa mo ti fi lé mọ̀lẹ́rù yìí lòye bá mi jí aṣíwájú ó ti wà lọ́wọ́ ẹ̀.
4: Bàbá olóore ìlú.

0: kan ti mi ri gẹgẹ bi ẹkọ lọwọ lọwọ lasiko yi nipa gomina alatupaye loroki awa ta wa ba soro egba wa gbo ifura temi egba mi gbo gbogbo ti mo ba so edimu Kẹ́rí àwọn pípù yìí, wọ́n ṣe ogun. Àwa kan jẹ́ ẹ̀dá kan tí a múlé ayé símpù. Jẹ́túẹ́ àwa o lẹ́yìn ọlọ́run àsìgbẹ́rẹ́ àláẹ̀bú wà lọ́bi kankan. Àkúnlẹ̀ síwájú èèyàn kan máa dáwọ́lé wa lórí pé tó ń béèrè fún yàrí bẹ́ẹ̀. Sẹ́nitọ̀ Kax tí mi jẹ lónìí. Èmi nìkan ṣì ní ẹni náà tó tọ́ka as life senator. The life senatorial candidate of the Federation of Nigeria. Tó bá sọ wípé life, ìyẹn ni pé gbére títí láì. Tí wọn ò lè rọ̀ nípò, wọn ò lè yọ nípò, wọn ò lè rọ̀ lóye. Òun náà ni òní àtọ́lá, ó ń jọlá ọlọ́run ti ẹni o. Ó di ìgbà tí bọ̀bọ̀ bá darúgbó tó bá sọ pé òun ò ṣe mọ́. Torí náà àrọ tiwa ti kúrò lẹ́yìn ẹni tó tún máa wọ mi kan lọ sáàgùn àwa ò lépo ààrẹ. Ẹ ṣáàjẹ́ wà nípò ká máa ṣe ojú yẹn lọ, ìyẹn làwa máa ṣe. Ntáwa máa ṣe tiwa nìyẹn. Oyè ajẹ́ pẹ́ ni o. Bí ìgbà tí èèyàn joyè kábíyèsí ni tiwa o. Bẹ́ ẹ bá pè mí kábíyèsí àwọn sẹ́nétọ̀. Ó ṣe déédé o, lásán kọ́ ni mò ń jẹ́ aláyà ló lè gbélé ńlá o.
1: Ọjọ́ mi ni kú wá ti bá yọ.
0: Kọlọkọlọ tó ń gbádìí ò sanra bí igun. Torí náà kó lọ yé gbogbo wa pé títí wa ó ẹ wò ó ká dára ni. Life senator, senator títí ayérayé, hello.
2: Lẹ́ẹ̀kan sí i.
0: Ah.
2: Àbọ̀ Amir ni.
0: Ok.
2: Inú mi dùn. Mo ṣe gbàgbọ́ pé ọgbàgbọ́ ni Ọlọ́run pé ká dára ni.
0: Àjíyàn.
2: Àwọn kan ò gbàgbọ́. Pàgbọ̀. Àgbọ̀ àwọn ẹ̀mí wa rẹ̀. Àwọn táwọn ń pèsè orí ètò. Kì í ṣe mí nìkan. Àti gbowó rà ó.
0: Wọ́n ń bọ̀.
2: Ẹ
0: lè jẹ́ sí
2: i. Àwọn èèyàn tó pèrè sí fún. Àti gàrí. Àti nìkan sọ̀rọ̀ rẹ̀.
0: À ń bọ̀ ń bẹ̀. Inú mi dùn fún abúmàbùmi tó pè yìí. Ẹjọ́ ń torí Ọlọ́run. Àníṣòwò ṣọ́ọ̀tì o. Mo bẹ̀ yín ni o. Àsìkò yín ò dẹ̀ tí ì pẹ́. A ní list yín lọ́wọ́ o. Hello.
3: Hello.
0: Hello.
3: Ọlá mo sì tún sọ̀rọ̀ láti.
0: Láti bo.
3: Ẹ̀rọ àríkẹ́ ti wá ṣòwò ṣọ́ọ̀tì báyìí.
0: Èmi ò máa.
3: Èmi gbogbo ráìtì tó pín.
0: Èmi ò máa.
3: Gbogbo ètò ìtúsẹ́.
0: Èmi
3: ò. Ojú wo ló fẹ́ kọ́ máa fi wò wọ́n lọ́sàn-án state báyìí. Ẹ máa dé tó bọ̀. Ọlá Moses láti bó lówájú.
0: Láti bó lówájú. Ṣé wọ́n sọ fún yín kọ́ lọ́hún sùn ni?
4: Ẹjọ́
0: nítorí Ọlọ́run. Ẹjọ́ nítorí Ọlọ́run. Ipò tí mi gbé dání as life senator kì í ṣe láti máa figbá kan bọ̀kan nínú one. Bẹ́ẹ̀ náà kẹ̀ kì í ṣe eléyìí tẹ́ fi máa tàgì mi pé ó sọ wípé ó ń dárúkọ ẹnìkan báyìí pé gbogbo èyí tẹ́ bá dárúkọ àpò ara yín ni o. Torí pé èèyàn tó lóun níbọn èmi ò ń bá wọn ṣọ̀tá o. Èmi ò dẹ̀ gbébọn rìn mi torí mi ò níbọn. Ọlọ́run ni chief security officer mi.

0: gbogbo ẹyin tí mi dárúkọ yẹn lẹ gbára ìsí o gbogbo yín lẹ gbára ìsí tó ẹpẹ yìí dà. Àfọ abániṣẹ́ ó gba rice ó gba ìrẹsì Yinkan Adéwálé ó gba rẹ́sì o. Délé Ọlá Mákímí kalẹ̀ ìwọ náà gba rẹ́sì. King Akim Amot Jagaban ó gba rẹ́sì àbó ó gba lápẹtẹ.
1: Oṣù mẹ́fà ló
0: lórí. Ó sá kúrò Ìbàdàn. O kúrò lẹ́bàá ọ̀dọ̀ ó gba òrò kí lọ lọ́gbà rẹ̀ sí ó tún padà wálé.
1: Wẹ́n wà lájú mú rí.
0: Ìmáfojì Peter Amoríwọ̀ náà. Ìwọ náà gbà.

0: gbogbo àwọn tí wọ́n gbà rẹsì ẹ gbà tiyín o ẹ gbà tiyín kẹ lọ gbọ́n sẹ́yìn ẹ mọ́dẹ ẹ yọ ẹ ẹ kọ́mílẹ̀ ají májàsán ó yà mí lẹ́nu májàsá san sọ́rí. Mo rí pé bó ṣe wo mí pé mi jẹ́ torúkọ
1: ẹ mo rí pé tún fẹ́ foyè kóyè wa ni
0: irọ́
1: bóyá ti créètì ọ́fíìsì ti numenclation yẹn fẹ́ máa ti play role ni
0: máa fọ́ kò pé ẹyin kan gbà rẹ sí ó dẹ̀ ó jẹ́ ìyà lẹ́nu fún mi pé ìwọ gan
1: mo gbà rẹ sí
0: ó gbà rẹ sí
1: kí ló fi yàyín lẹ́nu mbẹ̀ kí ló yàyín lẹ́nu mbẹ̀.
0: Mo wá ní àwọn tí wọ́n sọ pé èèyàn rẹ làwọn kan èèyàn wọn ó tán bí ọ̀tán
1: ni
0: ọgbà rẹ sí ẹ sì máa sọ pé ẹ kí ìlú kan lè da àwọn kan lè ń jà fún.
1: Kí lè sọ kí ni wọ́n gbà rẹ sí ẹ ṣe wá ń gbà bí igba ọtí ẹ ṣá wọnú ọ̀dẹ wọn lọ kó rẹ sí ni.
0: Ṣé bí gómìnà ni wọ́n pe rẹ.
1: Wọ́n kó rẹ sí síta fáwọn èèyàn pé ẹ wá gbà rẹ sí ṣé kán má gbà ni ṣé ẹ máa ń kọ ore ni. Wọ́n kó rẹ sí fún wọn gbà.
0: Ore ni rẹ́sì agbátẹ́ká.
1: Ṣé wọ́n fi sọ́ọ́fì tipátipá kó wọn pé kán
0: wá. Rẹ́sì agbátẹ́ká.
1: Àwọn tó ti gbà tán sì kó síta fún àwọn tí wọ́n nílò rẹ́sì gbà rẹ́sì.
0: Mí kí ọmọ ìbílẹ̀ gbà rẹ́sì.
1: Wọ́n sì tẹ̀ka síbi tí ọkọ wọn ní kán tẹ̀ sí.
0: Abẹ́ ọláìdé ọmọ tọ̀ṣọ́ náà gbà rẹ́sì.
1: Wọ́n gbà náà. Wọ́n dẹ̀ tẹ̀ka bí tí ọkọ wọn sí candidate of their choice. Wọ́n dẹ̀ tẹ̀ka fún.
0: Ẹ tẹ́wọ́ gbà rẹ́sì, ẹ ń fọkàn tẹ̀ka.
1: Charity ni àwọn tó kó rẹ́sì jáde wọ́n gbọ́ díẹ̀ nínú bùkátà ìlú
0: ni. Àlùjọ́nà yín fíú wọ̀ sí ni o.
1: Ara àjẹmọ́nà àwọn aráàlú tán kó pamọ́ náà náà kó síta fún
0: wa. Èyí tí wọ́n fẹ́ pè fún ní rẹ́sì èyí náà gbọ́ rẹ́sì ẹ̀ tẹ́ka.
1: Kí ló ṣe wọ́n ti fọ epe ẹ̀ kúrò epe wo epe kí ló àṣàṣì ò rọ bèbí wọ́n ti fọ epe ẹ̀ kúrò.
0: Bèbí lẹ́yìn báyìí.
1: Ẹgbẹ́ ẹ jókòó ńbẹ̀ wọ́n kó rẹ́sì síta fún ṣé kán má gbà rẹ́sì ni.
0: Pẹ̀lú àdéhùn tó jọ wà wípé.
1: Àdéhùn wo ló jọ wà bó náà jọ kọ́ sí ta ló lọ gbádéhùn bá wọn ta ló ládéhùn ta ló wá wọn kiri fádéhùn wọn kó rẹ̀sì síta ṣèbí wọn ràn wọn lọwọ kí rẹ̀sì má bàjẹ́ mọ́lé.
0: Ìrẹsì wo ló ń bàjẹ́.
1: Ìrẹsì wọn má bàjẹ́ mọ́lé tán máa lọ dà sákì tán àwọn dẹ̀ kó gbó síta àwọn èèyàn dẹ̀ ràn wọn láti bá wọn jẹ́. Ẹ wo
0: ṣé rẹ̀sì tẹ́ ẹ gbà ṣé ó jọ rẹ̀sì bíbù
1: ló dùn tá à ń bọ̀ rẹ̀ jẹ́ ẹ̀fọ́ o kí ló ń ṣe yín. Sílé àwọn ohun náà táwọn jẹ.
0: Àwọn tí ò
1: gbàdúrà rẹ̀. Wọn fẹ́ kọ sí wọn lọ́wọ́ ni.
0: Kọ́kọ́.
1: Àwọn èèyàn fẹ́ kọ sí wọn lọ́wọ́ ni.
0: Tó bá níjọ́ mi kan ṣèṣe ọmọ ọkọ ẹ̀kọ́.
1: Wọn fẹ́ kọ sí wọn lọ́wọ́ ni.
0: Ebi pamọ́ bọ̀ tún àjọ lóòótọ́. Ebi ń pa yẹn ẹjọ́ lóòótọ́ ìwà burúkú nìyẹn
1: náà. Ṣùgbọ́n wọ́n dẹ̀ ti jó lóòótọ́ nípa títẹ̀ ká wọn síbi tí wọ́n fẹ́ tẹ̀
0: sí. Ìwà ọ̀dàlẹ̀ nìyẹn.
1: Ọ̀dàlẹ̀ ṣàgó máa ń búgò. Ìwà ọ̀dàlẹ̀ nìyẹn
0: bó. Ta ni ṣàgó tó ń búgò.
1: Ṣàgó ń búgò.
0: Ṣé ò tí ì gbọ́ ni.
1: Àwọn ọ̀daràn ìlú ni.
0: Wípé èmi life senator lèmi jẹ. Mi ò jọ lọ́dún mẹ́jọ. Mi jẹ wọn pè mí nílé pé ẹ máa bọ.
1: Wọ́n ń tàn yín ẹ̀ ń tan lantern.
0: Èmi jábẹ́ la live senator.
1: Ok.
0: Ikú nìkan ló máa ń gbaṣọ lọ́rùn ìwúrẹ́.
1: Ẹ ṣe kúkú jẹ́ kó ẹ̀bà mú yẹn náà kú o. Pé yẹn gan ò lè ṣẹlẹ̀.
0: Irọ́ àwọn oṣolódùmarè gbogbo ayé ló dẹ̀ mọ́.
1: Ẹdọ́lọ́hùn kí ló lè ń bẹ̀.
0: A lè dọ́lọ́hùn.
1: Ẹdọ́lọ́hùn kẹ́ ju ayé.
0: A lè dọ́lọ́hùn àwa ò ní purọ́. Àwa ò ní purọ́.
1: Ẹ pa irọ́ ẹ mú lóye ni.
0: Ó dáa o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti pinnu láti inú oṣù kínní ọdún yìí títí dàsìkò yìí tẹ́lẹ̀ máa ṣèfù owó lọ́rọ̀ kan ṣá ẹ ṣèfù owó lọ́dún yìí bá òkú ìṣirò tán ẹ tíráyà dá next year.

0: oníkálukú lọ yí ọkàn ara ẹ wò. Ẹ ti ṣàbòsí, ẹ ti dalẹ̀. A dàárọ̀ láǹsì, ẹ máa ṣanra ìsìlé náà.
1: Wọ́n á ṣanra, wọ́n á ṣe ní ṣanra ìsìlé náà. Wọ́n fi wọ́n á tún ṣan, àtẹ̀ní gan náà ti ń ṣan.
0: Báyìí ilẹ̀ jẹ́.
1: Wọ́n ti fi ń sẹlibréètì, ìrẹsì sẹlibréṣàn ni.
0: Ẹlẹ́dà wa dà.
1: Àwọn aráàlú ti gbọ́n.
0: Ẹlẹ́dà wa dẹ̀ máa dà fún yín.
1: Agbọ̀nrín èsì lẹ̀ ń jẹ lọ́bẹ̀. Bẹ bá a máa lù, wọ́n á gbà lọ́wọ́ yín. Ní ìtajọ àjọ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà ni.
0: Eléyìí tó wá ṣẹlẹ̀.
1: Ẹ̀mí lájọ wà ayé tí ìbólówó nù.
0: Ìrẹ̀ ẹ̀ ní rí mọ́.
1: Ṣé wọn ṣáà wá ké báyìí lẹ́nu lẹ́yìn ọ̀nà lẹ́yìn
0: kẹ́kẹ́ kó síta.
1: Ẹ̀yin ẹ má wọ̀ọ́rì. A ṣáà ti gbalẹ̀ yìí
0: náà. Ẹ̀yin ọ̀dàlẹ́ olódìbò
1: ṣìgbógbò. A sì ti tẹ̀ka eléyìí náà. A dì ó kún fọ́fọ́.
0: Ọ̀dàlẹ́ gbogbo. Ọ̀dàlẹ́ níyìn.
1: Ọ̀bí yín, ọ̀bí.
0: Ọ̀bí ta ni? Ọ̀dàlẹ́ níyìn.
1: Ọ̀bí ti yín náà.
0: Ọ̀dàlẹ́ òṣì gbogbo.
1: Ẹ ṣe.
0: Mo ti ẹ̀ ń lọ. Aago láàjídẹ́ aago kan àbọ̀ ṣáá. Aago kan àbọ̀ sí aago mẹ́ta kẹ́ pàdé Aminat Adetun Badmus Mọ́tàlá lórí ètò aago láàjì. Òun àti Miriam Ọpẹyẹmí Ali Sisi Ongo Vaira ta tún lélẹ̀ báyìí ń sin ìgbà téèyàn bá lóun lọ lé lọ́mọ. Hello. Hello.
2: Hello.
0: Yé, hello.
2: Ọ̀rẹ́ àgbà ló sọ̀rọ̀.
0: Ọ̀rẹ́ àgbà, ẹ má nà mí lọ́rẹ́ àgbà o.
2: Àní náà yín lọ́rẹ́, eléyìí tó ti nà yín gan ti tó mú mi sí.
0: Ìtumọ̀, èébú ara.
2: Èébú ara kọ̀, à ń pa ọwà fún yín ni.
0: Torí pé kíkí ni má bàa ṣe.
2: Kọ́ba pẹ́ inú àwọn ló orí àwọn ló wà, kọ́ba gùn lẹ́mìí inú òkú ló wà. Nílò láti ṣẹ́jú sérò lórí mọ́ bí tí ń lọ.
0: Ọ̀rọ̀ ṣẹ́jú sérò kan, ṣé ta bá ń ṣera wa lóore pa jọ ń wà nǹkan ṣó burú ni.
2: Tá a bá sì ṣèyàn lóore tí ò bá mọ́ náà ó san fún yín ẹ̀yẹn dúró tọ́lọ́hún.
0: Ọlọ́wà ó dàárọ̀ ó ti dàárọ̀ bẹ́ẹ̀ yẹn. Wọ́n lọ́lọ́wọ̀n á san ó ti dàárọ̀ bẹ́ẹ̀ yẹn. Hello.
3: Hello, olórí ìlú ẹ kálẹ̀ o.
0: Ẹ kálẹ̀ o.
3: Ẹ kú àtàárọ̀.
0: Àtàárọ̀ ni ẹ̀yà alábọ́kọ́ yìí ni.
3: Bẹ́ẹ̀ ni bàbá mi ẹ̀mọ ni gbàgbé mọ la máa wà pẹ̀lú yín.
0: Àmì o.
3: Ìyàbọ̀ olórí ìlú ṣé ń dùn yín ni àwọn òdùn mọ yín. Yẹ pé wọ́n gba ara ìṣiṣẹ́ bí owó wọn náà lẹ ti fún wọn.
0: Àwọn tẹ bá ti sọ bẹ́ẹ̀.
1: Àbí o.
0: Tẹ bá ti sọ bẹ́ẹ̀.
1: Owó aráàlú tán bá wọn kó pamọ́ láti ẹ̀yìn wa náà ná kó síta.
0: Tẹ bá ti wí bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run á dá kó dúró. Ọlọ́run á dá. Ọlọ́run á dá. Kó dúró. Kó dúró kankan.
3: Ẹ ti sọ tẹ̀mẹ́ àwọn.
0: Kó tí ẹ dùn wá
3: Ẹ
0: wọ́, mo fẹ́ lọ sùn, bàbá yín fẹ́ lọ sùn. Ẹ ti pò mí ní ìfun pọ̀ jù lónìí. Nàìjíríà a fẹ́ lọ sùn.
1: Ẹ wò ó, kése kése lẹ rí kàsàkàsà ń bọ̀ gbòsà.
0: Ọlọ́run a bá gbogbo ọ̀tá wa wí pátá.

0: OK. A tún ti dé náà nìyẹn. Ìyẹn sórí ètò yín ètò wa idán. Idán gẹ́gẹ́ leléyìí. Eléyìí tó yàtọ̀ sí dọ́kídán. Ìròyìn eré ìdárayá leléyìí. Jákèjádò lè àgbáláyé. Adùgbọ́ gbá kán sí lálẹ́ yìí. Torí a ti kó gbogbo ẹ̀ pọ̀ sójú kan fún ìgbádùn ẹ̀yìn tí a ní. Bá a bá sọ nípa idán gangan. A lọ lọ́sẹ̀ tó kọjá, a tún dé padà lálàáfíà lálẹ́ yìí. Tá a dẹ̀ nígbàgbọ́ pé bá a ṣe dé lálàáfíà, òun náà lábẹ́yìn tí a náà lálàáfíà. Àlàáfíà ti yín ti wa òní di fíafíà lógun Ọlọ́run. Ọlọ́run ti ń bá wa ṣe ti ń gbà fún wa òní kọ̀ fún wa lágbára Ọlọ́run. Ìtùnú Dixon ló máa jẹ́ kẹ láǹfààní láti jẹ́ pé kẹ gbọ́ mi dáadáa lápá ọ̀dọ̀ ti yín bẹ̀yẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo lolóòtú ètò Alex Ferguson. Ti jáde lóko dáná ló kọ mi. Olóko ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ léde Yorùbá ti Antia the Sport Actor. Actor ilé tó wà active. Ẹ wò wá ní Facebook Splash 105.5 Ibadan. Splash 105.5 Ibadan. Tàbí ní TikTok àti Tijani Olóko Dáná Sport Actor. Àwọn tí a ti yapa TikTok gan o. Adex Fori ń bẹ́ TikTok. Skipo Àlàyé náà ń bẹ́ TikTok. Ayọ̀dèjì náà ti wọ TikTok. Àwọn tí a nu wọ́n yapa ń bẹ̀ gan o. Kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ẹ mọ́ gbàgbé pàtó yí kó tó ti káàṣẹ̀ lálẹ́ yìí. Fáwọn tí ó gbọ́ pẹ́ 25,000 bẹ́ẹ̀lẹ̀ lálẹ́ yìí o. *347*1004*#. Kóòdì káàṣẹ̀ ẹnu. Ẹ mọ́ tún gbàgbé pé gbogbo tíkẹ́ẹ̀tì tẹ́ ń plé láti ìní yìí. Gbogbo ó tún láǹfààní àti wọ cashport lọ́jọ́ Jímọ̀. Kò díra wọn lọ́wọ́ o. Ẹjẹ lé ní òtúmọ̀ sí pẹ́ lè jẹ láàárọ̀ ọ̀la kìnìkìnì ti káàṣì ẹ̀. Bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn. *347*1004*#. Tàbí www.cashier.ng. Àdìsá pàṣó. Kò náà ti wọ TikTok báyìí. Ẹjẹ́ á bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá ń gbé láìkì kú lọ fà Àdìsá pàṣó. Gẹ́gẹ́ bí ti ń tẹ̀ á lọ́wọ́. Látinú àjọ NFF. Àjọ eléyìí ti ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni kan ti Super Falcons. Olùkọ́ni Justin Madugu. Wọ́n ní kí bàbá máa lọ. Ní tó tẹ̀ lọ́wọ́ nínú kọ́ ti Super Falcons ni wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ wọn o. Pé inú àwọn ò dùn sí bí ìjákulẹ̀ ṣe dé bá ikọ̀ ti Super Falcons. Nínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ Adúláwọ̀ ìyẹn AFCON tó tẹnubodò ní òpin ọ̀sẹ̀ yìí. Pàápàá jùlọ tó fi jẹ́ pé Super Falcons ò ní àǹfààní láti lọ kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Pé tá a bá tiẹ̀ láàgbà AFCON tí bá ti gba mẹ́wàá èwo tún ni ká mọ̀ lọ kópa ní World Cup. Ó dojú tì ní o ládùúgbò gba àwọn pléyà ta ní tá a mọ̀ sẹnu ní Áfíríkà o. Àwa la láwọn bá gbá bọ́ọ̀lù tó jóbìnrin ti ń gbá bọ́ọ̀lù ní ilẹ̀ Yúróòpù nínú àwọn ikọ̀ tó ní kìmí. Kí wá ni àǹfààní gbogbo ẹ̀ láì lọ World Cup? Ìyún dúró báhun. Èyí tó tún tẹ̀ wá lọ́wọ́ báyìí òun ni ti agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Super Eagles torílẹ̀-èdè wa Nàìjíríà. Èlé tí ń gbá bọ́ọ̀lù nù pẹ́ bí agbábọ́ọ̀lù Nottingham Forest tá a bá ń sọ nípa Taiwo Awoniyi. Bẹ́ẹ̀ bá ń wá ní sáà tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí tẹ́ bá kẹ́fì ẹnu kan ti Nottingham Forest bóyá ẹ wo line-up. Àwọn agbábọ́ọ̀lù tí ó bẹ̀rẹ̀ ẹ̀rí ń bẹ̀. Ẹ wo bẹ́ǹchì ẹ̀rí Taiwo Awoniyi ń bẹ̀. Kò ní farapa o. Ó ti fi inú pẹ́ bí agbábọ́ọ̀lù Nottingham lẹ̀ ni. Inú pẹ́ bí agbábọ́ọ̀lù ti Coventry ló wà báyìí. Àwọn ọmọ olùkọ́ni Frank Lampard ó ti darapọ̀ mọ́ wọn. £9 million. Òun ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Coventry òun ni wọ́n san fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Nottingham Forest báyìí. Bàbá ń sọ nípa Taiwo Awoniyi. ìfigagbága tí ó lé ní mẹ́ta lé ní 183 games òun ló gbá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Nottingham tó sì mi àwọn tí ń lọ bíi 23 goals ló gbá wọlé fún wọn ìyẹn lápapọ̀ gbogbo goal tó gbá wọlé nù tá a bá ń sọ nípa ti Taiwo Awoniyi *347*100 for *1#. Kóòdù yẹn nìyẹn. Nípẹ́ yí kò tó lálẹ́ ìtọ́ra fi kò sákòókò tó pọ̀. Ṣùgbọ́n láàrin àkókò tá a níyẹn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan màá gbé yín débẹ̀, màá gbé yín kọjá bẹ̀. Àwọn tí wọ́n ń bi ápẹ́ ẹ dákun. Ìdíje Community Shield eléyìí tí fi ẹyẹ Community Shield eléyìí tí Arsenal gbà èló ni wọ́n fún Arsenal èló wọ́n fún àwọn Man City tó ṣe pọ̀ lẹ́ẹ̀kejì owó tán fún Arsenal ìyẹn lè ra pléyà mẹ́wàá òye àyín lẹ́nu àbí ìyẹn lè ra pléyà mẹ́wàá kẹ̀ pléyà mẹ́ẹ̀ẹ́dógún tó tún ní bẹ́ǹchì tí ó pọ̀ ṣùgbọ́n ká tó wọbẹ̀ yẹn ní John Obi Mike podcast John Obi Mike ele to pe ni Obi One podcast yen ibe ni won ti bi Austin JJ Okocha lere pe alaye be se lami laka to be se ni talent to be se mo ball gba to gba Africa best player to je ti ajo CAF gangan ka yo ti BBC ko nbe ele te gba meji gba African best player ki lo fa ta le so yi pe aigba bọọlu ninu awọn ikọ ẹgbẹ agbábọọlu to ni kimi nilẹ Europe ngba ti yin oun lo fa te se lanfani ati gba ami ẹyẹ African player of the year nigbati John Obi Mike ti o mo soro pe ni aye igba won yen mo je agbo si nbe in to fa kude fo ohun to won o fi gba African best player o lo selu ni oselu ni gbogbo e won tun selu bo gbogbo e ni o in to fa kude fóònù tó wọn ò fi gba African player of the year o gẹ́gẹ́ bí in ti Austin JJ Okocha gẹ́gẹ́ bí tó sọnù ó ní in tó fa kude fóònù ni pé òṣèlú pọ̀ gẹ́gẹ́ bí bàbá ṣe sọnù bàbá tún wá tẹ̀sọwọ́ iwájú bàbá ní nígbà tó òun gbá bọ́ọ̀lù ń gbà yẹn lóòótọ́ òun ò bá ní àǹfààní àti gbá bọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Bayern Munich ìyẹn nígbà tó òun sọ yẹn torí pé òun kópa fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Bayern Munich nínú àwọn ìdíje ọ̀jẹ̀wẹ́wẹ́ ni o tó jẹ́ underage ṣùgbọ́n nígbà yẹn àwọn ò tí ì pé 18 years kò fún àwọn ní àǹfààní láti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich ní 1991 pe òfin tó sì wà ń lẹ̀ ń gbà yẹn lórílẹ̀-èdè Germany ni pé kó tó lè ní àǹfààní láti gba ìfigagbága tó jẹ́ professional game ó pèntín àwọn ò tí ì pèntín torí àwọn lọ kópa àwọn ìdíje tí a máa organize láàrin àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ ń gbà yẹn àwọn lọ kópa fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Bayern Munich nígbà yẹn ṣùgbọ́n ó kú pé kí wọ́n yanjú gbogbo ẹ̀pọ̀ náà bá nítọ̀ àlàyé competition tẹ́ ń gbà yìí tẹ́ ti gbá lókà nígbà tó ku ìtòsọ ogun wọn papọ̀ tí wọ́n ti nílò agbábọ́ọ̀lù tí ó jẹ́ tí wọ́n fokọ ẹ lẹ̀ ní ìlànà tó bófin mu ibẹ̀ náà ti sọ fóun pé àlàyé ò lè gbà kọjá bí yìí ò lè gbà kọjá lókà yìí fún bayern underage torí ò tí ì pé 18 pé n tó fa kùdé fáwọn nìyẹn o táwọn ò fi padà darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Bayern Munich ìyẹn lọ́dún yẹn pé òṣèlú ó ní ò jẹ́ káwọn lè gba African player of the year torí pé kò sí tí wọ́n fi ń gba African player of the year ń gbà yẹn táwọn ò ní Austin JJ Okocha ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá lo kóòdù ìwé káàṣì ẹ̀yẹn *347*100*1#. Bóyá nẹ́tíwọ́ọ̀kì àdúgbò ti yín àbí ẹ máa bọ̀ ní wẹ́bsáìtì www.cashshare.ng www.cashshare.ng ẹ máa bọ̀ ní wẹ́bsáìtì ó lọ fà ẹ lè gba bẹ̀yẹn náà yín káàṣì nípẹ́ yí kò tó lálẹ́ yìí o bí nǹkan ṣe rí nù ṣé ẹ mọ̀ yí pé nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ojoojúmọ́ ni òfin yí padà be ba ba wa lo an ka awon ofi kan si yin leti ni sin pe onikaluku awon league ti an ti fe bere si se amulo e bayi won lo ofin yen ti won ka kale lenu jo meta yi ajo Liverpool si buwo lu pe ti asole goalkeeper ti o ba dogbon se bigba to ni farapa ogba ati nura to fi ma fi akoko sofo njo un pe bi asole ba ile fake injury lasiko yi on to ba fi le mu awon fisi o awon ti ma toju awon agba bolu ti ba fi le wo stadium to ba fi le wo pitch wa toju asole pe ti asole yen ba pada dide pada e mo pe ko se so pe ka ni ki asole koko ko ko jade ko wole pada pe outfield player teammate e kan nu awon agba bolu o ni won o le jade laarin iseju kan yo lo lo iseju kan ta ko to wole pada won wa fi gbedeke si pe laarin iseju aya 10 seconds ele ti won wa toju asole ohun to dide nle pe ti adari ayo ba ti so fun oluko ni pe agba bolu wo ni o jade nu awon player yin yi o iseju aya 10 seconds ti oluko ni o ba fi le naka si agba bolu ti o jade balogun ni o jade fun iseju kan captain ni o jade fun iseju kan yen nigba ti oluko ni o ti tete naka si agba bolu ti o jade fun iseju kan ti o jiya ese ile ti asole se tori pe won fe ye ki awon asole ke ma fi akoko sofo ogbon atinuda ti won ma danu won aso ibi gba to je pe se ndu awon logbon atinuda ki won le ku tempo ti nbe lara alatakodun ofin yi ti bere won ti mu lo nu awon ligi lolokun ojo kan bo je se pe tori le de spain awon tun fi tiankun o pe ki se player nikan o abi ki se goalkeeper nikan o ti player gan ba fake injury bayi ti se pe won ko lu awon fi kankan si o kan se yege osubu kale pe kan wa toju re ko le ba koko sofo ti ma fi le wa toju enfield e mo pe ko ni lo pe ki won ki player wo ko jade fun player keeper ni o le jade iwo gangan to fake injury yen o jade sita o lo lo seju kan ta sugbon lati gba ti won ti wa se ofin yen a ti gbo yi pe agba bolu kan o jiya ojiya ofin yen boya won yo player kan jade latari pe goalkeeper o fi akoko sofo o ti sele o e gba mo so fun pe ta ba so nipa exclusive news apa bi le ti gbo o sele agba bolu to sele si agba bolu ti gbogbo yin mo ni e n bere pa agba bolu wo ni e mo fo kan ba wa lo se ti yin ka se *347*1004*#. Tabi www.cashier.ng. Ona mejeji na lele gba wole. Ona mejeji na lele gba wole. Agba bolu ti mo ni won yo jade latari pe asole o fake injury to si tapa si ofi ti won se gbe kale. Ta ba so nipa ifigabaga ele to waye iyen laipe yi ifigabaga to waye laipe yi laarin iko egbe agbabolu ti Santos ifigabaga ti Santos gba laipe yi lojo Sunday awon ati Vasco da Gama iyen lana won na Vasco da Gama ami ayo meta sodo ni oni won fi na Vasco da Gama se wa ge aso le egbe agbabolu ti Santos asole Santos o ko ti a mo je o ko asole wa mo je Gabriel o ko asole won asole ta so nipa re Gabriel Brazao o lo fake injury o nigba to fake injury bayi won ko lu won fi nkan kan se o ti mo la awon hostile na ba ni to nigba to ti fake injury ti awon fi si o awon eleto ilera ti won fi wa toju re nigba na o alaye bo wa ni bayi ofin ti bere na nu tori awon ti bere si je wo lorilede Brazil ti won ninu idije league orilede won Brazilian Serie A na ba ni alaye e bota na ba ni asole o le jade na ba pe oluko ni iko ti Santos pe ngba ti won ti wa toju asole yin bo wa ni bayi oluko ni abi ki won pe yin won ni olo ki lo ko yin na wa mo ko ohun ni Kuka lo ko ohun Kuka ti an fi mo dana ko si wahala e so fun ewonu awon player yin ni o jade nti adari ayo so fun niyan o to so fun coach yen pe ewonu awon player yin lo ma jade adari ayo ti o ko ti en je Lucas Casagrande lo so fun pe ewonu awon player yin ni o jade ngba ton ti toju keeper yin tan o are coach ba se ese mo pe 10 seconds loni kini ta ni o jade ibi ti 10 seconds ti pinu gege bi ofin to wa nle balogun ni o jade eyan ni ta ni balogun santos e ti gbagbe ni nema junior ni bien se yo nema junior jade nu ofin to wa nle ni pe ti coach ba tin jan ti o tete so ti o jade laarin 10 seconds captain balogun iko yen ni o jade o sele fun igba koko lorilede brazil nema junior lo sele si lana sa le ni ki goalkeeper jade player ni o jade lati save iya ti o ye ki goalkeeper je nema eyin balogun ebota coach yin ti jan comment o yon ti bo si yo nema jade nu o sa lu seju kan feed onita ko to wole pada ani agbe yin de be ni to ga le bo le dijiyan abi kan kan biyin bi kan pe ofin ajo ivab yen o se o enikan ti jiya e nema junior lo kokko jiya e olorun mo se wa leran ya star 347 star 100 for star one hash tabi www.cashier.ng omo luabi ben TikTok Benjamin Oyebu una mbembe Mendo una mbembe Akeredolu Sandra's Diary una mben TikTok Sabeleti sa mboro si ni o di meta bayi Sabeleti mo blessing Olu praise una mben TikTok Yusuf Fashion una mben TikTok akan sa won ti an Facebook na akan sa won ti an Facebook na e ba ba n double tap ko lo fa lu Lugunogo o na ben Facebook TikTok iyan ti je ti Nema Junior ba hun e ja ku o nbe won bi are ke yi pe be se se daada ni sa to koja se rira yin gege bi en to sumo ko gba mi eye Ballon d'Or ni ke ni se mo sise lati gba Ballon d'Or every season lo mo gbianju lati sise Ballon d'Or sugbon ati gba Ballon d'Or o si lowo ohun ko si lowo ohun ke lo so be pe triple wahala ntagbe olorun lo ni ki iso ta pe ohun si se o fe buakun pe ina wo 73 goals lo ohun gba wole sa to koja ninu gbogbo odije awa na mo tori e na la se bi yin pe rira yin gege bi en to sumo ko gba ami eye Ballon d'Or ke ni ohun ti sise to ohun o to we olorun ba kadara ko gba Ballon d'Or tori Ballon d'Or te wo yen o koja pe lagbaja score 80 goals yo in to so mo Ballon d'Or po sugbon gbogbo every season o ma gbianju lati sise pe boyo Olorun le ka won ye ko n ti e gba Ballon d'Or ko n to fi ball ule ojo ti dale bayi ni pe yi ko to mo o ku bi iseju bi meji bayi ta yi ko to fe n ti o gbo pe cash e star 347 star 100 for star 1 hash. Isolate Abbas isolate. Oh na wole o ben TikTok. Gege ba se nbabo. Awon ti an Facebook Olana se Muftau up chest lati Cote d'Ivoire. Mendo Osolale Johnson. Olare waju Olatunji Akanwo Nation. Akim Olaya Kola Joy Elijah Olaitan Anifowo se Mayowa Isola Olasukami Yakub Olukeye Obmayu Muidin Olawale Mutiu Alao on yapa Facebook Awon ti an bi wa pe Eloni Arsenal gba pelu community sheet won gba lana yen Arsenal gbowo kankan o leyin trophy yen o ya yin lenu pe bo le yo se gba trophy ti o ni gbowo se trophy kan wa ti ma gbe kale lai ni gbowo ni be ni Arsenal gbowo Man City gan o gbowo pẹlu bo se se po elekeji bo se se pe owo community seed na tele tele player melo lo yin eyan le fowo community seed sign sugbọn to wa nbe ni pe asoyepo ti wa laarin ipegbe agbabolu mejeji ati ajo fa pe owo yin o to ye ke gba ko se nti o gbowo nu yin elo na lowo ohun en ba gba community seed elo ni o gba sugbọn ajo so ti jo wa laarin awon mejeji pe leyin trophy ile te n ba gba ife eye o gba ko si owo kankan be o in to fa won ti jo so won ti so fun won pe gbogbo owo ta ba pa awon to ba ra ticket wole ese yen leni awon gbowo ese yen lele keji awon broadcasters awon ti se afihan ifigabaga ohun owo ta won ba pa wole nbe ko si enikankan ti o gba owo nu awon mejeji awon charity homes awon ni won ma pin owo yen fun ese yen leni awon national charity awon charity homes to je ti ijoba won ma pin die nu owo yen fun won awon charity homes to ni se pelu ikegbe agbabolu mejeji ti arsenal ati ti man city won pin owo yen fun won yi to ba ku ijoba ajo ti se amojuto bolu alafesegba fa won fi se igbelaruge bolu alafesegba lese kuku grassroots football baba wa jiyan si pe arsenal gbeye bayi man city gbeye bayi e ma ba won fa e kan wa si facebook splash e play fun won pe iwo to ni won gbowo ololoko dana so yi o en ba wa ni o won ri nbi kan pe won gbowo abo n gbo nbi kan eni o ni sun be won ko se en to gbowo nu awon mejeje at arsenal ti man city ko se en to gbowo a ye ko to ti cash e nisin ati yikoto awon number awon tin ba ra won fala kadi bayi iko egbe agbabolu galatasaray won lawon setan lati san 50 million euro lori bruno fernandes fun iko man u lati gbe fun man u lati gbe bruno fernandes oje ti won si ni awon setan lati fun fernandes ni ade won odun merin ototo won si so pe awon fun fernandes ni owo to pojo owo tin gba man u lo sugbọn awon alakoso ko man u ni release clause ori fernandes gan o ti expire o e mo lo fokan si owo ori fernandes jo ni ti expire o ko koda ta gbọ ni pe won ni fernandes gan wo pe ohun o e wo ohun o lo gala re won o lo gala tazara yo je ta ni number yi 081 lo bere number yen 081 lo bere number yen awa tin pe number ohun o a tin pe number ohun fifty eight ninety two on lo pari number yen ati shasi ogo egbe lekan na ni o o si jade nbi 082 lo bere number yen
1: hello
0: e ka le sa splash fm la tin pe yin ki lo ko yin bule wa sa
1: mr surajidin babatunde lo ko mi mo pe lati amon soro

0: iléeṣẹ́ Fẹ́mi Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ètò àgọ́ láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgọ́ láàjìn.
7: Aya dùn bí oyin, a dùn bí oyin ṣe.
8: Yorùbá.
6: Àkọ́tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjìn ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sóhun pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjìn ìyá àdínì gbogbo
8: Splash.
6: Aminat Adetun Badman Smart Fala ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni Nífà Ajì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé. Abala kejì la pè ní Sọ̀rọ̀ Sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Ó máa ṣerégedé.
9: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
10: Splash FM 105.5.